0: ká ló bùn yín.
1: Mi fẹ́ dárúkọ ẹ lórí
0: àjọṣe mi.
1: Olùrànlọ́wọ́
0: mi. Ó bùn yín.
1: Bẹ́ẹ̀ni, wọ́n dìdí gbé mi lọ sí ìwòrò ìdùn, wọ́n rà fún mi ní tuntun tuntun.
0: Ní ajá àbálẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Onítọ̀yìn ò ní wálẹ̀ láéláé. Sọ́tàn tá a sọ fún ọpọ́ lóore ti tán. Ọ̀kadà wọn nìyẹn o. O ní ọba wọn gbé lájà àbálẹ̀. Náwó ẹ̀.
2: Ó pẹ́ yín ọmọ ọlọ́ọ̀ ẹ̀ náwó yín. Mo fẹ́ fi àtẹ́gùn. Ẹnìkan ní abẹ́fẹ́ tutọ́ ìrọ̀ mo fẹ́ fàtẹ́gùn láti bí sínú ọwọ́ yẹn. Wà wá fi gbogbo ọwọ́ yẹn rárá.
3: Bá a tún abídì ṣẹ̀dùn ọ̀nà ṣáda hàlà. Agbára ọlọ́run
2: tí mo ń jẹ́ èèyàn jẹ àánú gbogbo ọjọ́ ayé èèyàn kọ́ jábọ́ sí ọwọ́ rẹ. Ọwọ́ yẹn ò tún mọ́fọ mọ́. Ọya fira gbogbo ọwọ́ fira gbogbo ara. Ọwọ́ yẹn ni o lọ fi mú fóònù ẹ pàdé mi lórí Facebook. Ọdẹ́kúnlé Epafra lórí YouTube. YouTube gangan máa wà. Àti TikTok. Ago mẹ́fà àbọ̀ ní ìsìn. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run. Àtọmọdé àtàgbà òní lọ́jọ́ ìṣẹ́gun. Mú ọrẹ àánú 1000. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ìdá mẹ́wàá, wọn ò pé ìdá mẹ́wàá. Ẹ kàn mú pé olúwa kó tó dalẹ̀. Mo fẹ́ rà àánú gba. Dán wo káwo tí ó tún ṣẹlẹ̀. Ẹnìkan ní 1000. Fi dán wo account number church. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ máàkì ọjọ́ ìbí yín dà. Ẹ̀yin tẹ́ ẹ máàkì wedding anniversary yẹn, ẹ̀yin náà wá kúnlẹ̀. Ọlọ́run jọ, mo fi májẹ̀mú bì ọ́. Mo fi títóbi ọlá rẹ bì ọ́. Mo fi àánú ìwọlá láàánú Samaria, mo fi ọ́ bì ọ́. Màmá àti bàbá àti brother ti ń sọ ọjọ́ ìbí rẹ̀ tí ń máàkì àyájọ́ ọjọ́ ìbí lónìí. Àti gbogbo àwọn tí ń máàkì àyájọ́ ọjọ́ ìgbéyàwó wọn lónìí. Jọ nítorí Jésù tó ń jẹ́ àánú jẹ́ wọn rà àánú gbà. In Jesus name, happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Nínú owó tẹ fẹ́ fi ṣe kinní yìí, ẹ fi díẹ̀ lẹ̀, ẹ ṣàánú mi ká fi polówó lórí afẹ́fẹ́. Ebé mi ní ẹ ṣe ìrúbọ àánú ni, owó ra àánú gbà. Bá a ṣe ìrúbọ àánú kan lẹ̀ lọ́sẹ̀ yìí ni. Account number church lele 1966 36 38 73 1966 9 1 6 6 3 6 3 8 7 3. Comfort Life Mission International Access Bank. Bí yàn bá sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn. Comfort Life Mission International ní ọ̀nà ni ó tún gbé jáde. Ẹ wá wo ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà lónìí. Àì tí ìpò inú ìwé Sáàmù o. Àárín gbogbo Sáàmù la sì wà. Láti ìwé Sáàmù 49 títí wọ Sáàmù 54 ilẹ̀ ẹ̀ka. Ẹ jọ̀ mí lórí Facebook. Ẹ jẹ́ àkà. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jọ loud kó neat 080-88-71-65-66 ẹ send the message ire àtàánú kọ bá yín. You are blessed. It is well with you.
4: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn ketekete. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni. Àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọ nìyàn. Ká

0: Kí ló ń sun ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá, jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó

0: FM 94.9.
1: Laughter House. Orioke Tete Premier.
2: Mokola Ibadan.
3: Show me your 32.
4: Sẹ́tẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà gan-an kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì ń pè wé mọ́tò owó òpè. Ìgbà táwọn nẹ́pà ní ọ́fíìsì àwọn fi àìhò ó rí páwọn fi àìhò náà wọ́n fi wáyà kọ́ni wọn ò múlé owó dáadáa. O lè má já police station làwọn méjèèjì wà báyìí o.
5: This kit was performed by

0: ṣe báyìí ni ó làwọn ọmọ tí wọ́n yí kó yẹn ọmọ tí wọ́n jẹ́ kankan lórí ṣe lórí bí wọ́n bí báwọn ìjọba nàìjíríà ṣe ń dínwó láàrin ara wọn tí wọ́n láàrin kankan ń bẹ̀ wọ́n ẹgbà wọn làwọn oṣù mọ̀ mi wá kú ìjọba àpapọ̀ dẹ̀ ń wọ ẹrọ tí wọ́n ń wòran tí wọ́n ń wo ọjọ́ sí àwọn nígbà tí wọ́n ń fi ọjọ́ làwọn orí ìjà àwọn oṣù mọ̀ mi ṣé àjọ pé yóò lẹ́yìn sọ pé ẹ ti dárí jì wọn wọn tí wọn ń pààyàn tó ń yíyàn ló ń tẹ ẹ dárí jì wọn bẹẹ tó yẹ ká gbé lọ lẹjọ kó lọ pẹ dànù ẹ wá dárí jì wọn títí ẹ wá wo ìtọ́jú àwọn ọlọ́mọdà pé ọ̀la lọ́jọ́ ní ìsìn àwọn ọlọ́mọ wà ní kó máa wà ní ojú.
1: Ẹ ṣeun.
0: Ọlọ́wọ́ bí wọ́n o.
2: Ẹ ṣeun. Ẹ káàárọ̀.
1: Hello, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ ma.
3: Ẹ káàárọ̀
1: ìpanla.
3: Ọ̀rọ̀ ètò ààbò yìí ó ti mú àìsàn bá ní ṣe tí ẹ rí àwọn ọmọ yẹn téèyàn rí lọ́n láì bí wọ́n fẹ́ na àwọn ọmọ kékeré gbóhùn fún kí ni wọ́n ṣe tí ẹ̀yìn àwọn ọmọ yẹn fi lé tó bẹ́ẹ̀ yẹn ó ti mú bà mú ẹ̀mí ọ̀rọ̀ yìí kò tí ẹ̀jẹ̀ kéèyàn ó gbádùn látàárọ̀ dalẹ̀ a dúpẹ́ pé wọ́n ti nẹgọ́ṣíètì pẹ̀lú gọ́vnà kọjọ kan tètè bá wa gbégbèsè tó gbà àwọn ọmọ yẹn kúrò ó tó dá sára àwọn ọmọ yẹn bóyá títí táwọn ọmọ yẹn ó fi dàgbà bóyá ni wọn lè gbọ́ ń bẹ̀ torí wọn ti dá tí ò dá sára àwọn ọmọ yẹn pẹ̀lú ẹ̀wù kan láti bí ọjọ́ tásí kọjọ torí ọlọ́run ọlọ́run la fi bẹ̀ wọ́n kán tètè bá wa gbà wọn.
1: Ẹ ṣeun
2: ẹ ṣeun
1: hello ẹ káàárọ̀ o
2: ẹ káàárọ̀ sà
1: ẹṣẹ orúkọ yín àti ibi tẹ ti pè wá. Láti
2: ojú òpin ọ̀ṣẹ́ dada
1: ojú òpin ọ̀ṣẹ́ dada
2: ẹ má bínú. Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ ojú òpin.
1: Ẹ ṣeun sà. Ẹ ṣeun sà.
0: Mo ṣe ẹni tẹnu gbogbo ẹ̀rọ.
1: Àmì orúkọ.
0: Ẹgbẹ́ mi jẹ́ mẹ́ta mọ́ ìsìn náà kan ń ṣàlàyé nǹkan kan. Ṣé wọ́n pè nǹkan fi kẹ́rí sí fún un? Ṣé gbogbo àti fi kẹ́rí sí ilé ìsìn ìṣẹ́ wa nìta? Gbogbo orí fún ìpìlẹ̀ ẹgbẹ́ fún
2: ojú ọ̀pọ̀ ò ṣe dáadáa ni
1: o
2: asa àgbọ̀ security foot.
1: Ẹ lọ́ wẹ̀ ká rẹ̀. Bàbá Jike.
4: Orílẹ̀ Nàìjíríà orí ìwé ló ti ń ṣiṣẹ́. Bàbá ń sọ bẹ́ẹ̀ pé ṣèbọn ti ta iléeṣẹ́ àjọ ẹ̀nà mọ̀nàmọ́ná. Ààrẹ tó wà bẹ́ẹ̀ mọ̀ náà náà ra ẹ̀pẹ̀ ń bẹ̀. Gbogbo àtọ́ ti darí wa náà ra ẹ̀pẹ̀ ń tẹ̀sí wọn lólórí ju yìí. Tó tabá jẹ̀ ẹran tabá jíde ẹ̀ntàbá jọ̀wọ́ ẹran àákùnkùn ẹlẹ̀ ṣùgbọ́n iná ìmọ̀nàmọ́ná. Ẹran náà múlẹ̀ ogun wà lọ́wọ́ àkóso àpapọ̀. Ìdí nìyẹn tán fi forúkọ ẹ̀ sí ìyá owó lórílẹ̀-èdè òkèèrè. Kẹ́rí àìnímọ̀lára ọmọlàkejì tó wà lára oníkálukú. Òun náà ni àpẹẹrẹ tó wà lára àwọn àríwá. Báwo ara ẹni máa nímọ̀ lára ẹ mọ̀ pé bàtẹ ìyàwó yẹn ọmọ orílẹ̀ ló yẹ kó jẹ mọ̀kútó bẹ̀. Ara ìnímọ̀ lára ló mú káwọn kan wà nínú igbó ọmọ ọdún méjì tán ké nira ẹ̀bẹ̀ ń ṣe primary election. Ìwà ẹ̀ka ní o.
1: Ẹ ṣeun.
2: Ẹ ṣeun. Ọbẹ̀ yẹn ti wà lórí ìtàkùn ayélujára. Ẹ̀yin náà lè fi àwílé yín ṣọwọ́ síbẹ̀ Facebook.
1: Laughter House Premier orí òkè Mọ́kọ́lá nílùú Ìbàdàn náà ni wọ́n. Hello, ẹ káàárọ̀.
2: Ojú òpin ò tọ́ dáadáa kò tọ́ dáadáa.
1: Hello.
5: Hello. Láti tún ẹ̀fẹ̀ mẹ́mọ kúṣẹ́.
1: Yes, sir.
5: O ò ní kí yín gbé ẹ̀ ní bọ́wọ́.
1: Orúkọ yín.
5: Kọ́mìnì sílé látàmìlò kò gbogbo àdúrà fún bí èkó máa sọ pé òun lọ yáwó owó orílẹ̀-èdè ń bo lẹ́fi kò sí owó tẹ̀ǹtẹ̀ ń bo ló ń bo ló wà. Ẹ dákun kí ló tẹ̀ mú ògbó ilé ayé kankan tí gbogbo nǹkan wọn gbogbo gbogbo owó tẹ̀ ń gbà lẹ́nu lọ́wọ́ gbogbo owó tẹ̀ ń gbà káàkiri gbogbo owó tẹ̀ ń rù fún níbo ni wà. Owó tẹ̀lé mi ìlú tó jẹ́ nìkan gbòòrò lásán wálẹ̀ ó tó kọ̀ tó ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Ẹ ṣe orúkọ yín.
0: Adéyẹmọ Jọ́sìn ló pèrè àṣọ náírà.
1: Àgbọ̀ yìí sà.
0: Ẹ̀gbọ́n mo fẹ́ béèrè tí ẹ bá ní ẹ̀mí Ọlọ́run nínú ẹ̀. Àwọn ọmọ ọdún méjì ọmọ ọdún kan ọdún mẹ́ta wà nínú igbó wọ́n ṣe primary káàkiri. Tó àwọn ẹja wo lórí wò lálẹ́ ìgbẹ́nu. Ṣé ọkọ ọmọ wọn ni wọ́n gbé sí ọ̀rọ̀ lórí ju primary? Ọlọ́mọgbà lórílẹ̀-èdè àwa lẹ̀kún ó. Olorun si ma da fun wa yo ku da fun wa yo gba wa lowo awon ijoba ile yi.
2: Esun. Ekaro.
6: Ekaro.
2: Ekaro sir.
6: Ojo eyin opa ye mi lo pe pa.
1: Eh eh esun.
6: Baba wa mo fe gbe ge soro ti won so le kan. Pe ngbo mi.
1: A ngbo yin.
6: Nigba ta so pe enikan bi mo pupo eh local government kan lo na laye. Pe lo gbo population Nigeria. Elo lo wa rewo ya ya be lo.
1: Eh dakun a ma nso fun wa gbogbo awon gbolohun ti o ba ti ba fe fe mo eh a ni fi
2: nkan ti won so ga ko ye mi na nton so ye mi
7: alagba to soro yen te so ti e ye yan la la la
1: awon
7: e ma soro yin ko ye wa te ba fe bi mi le re oro e so ko ye mi ko de so
1: to ba ti je mo ara buku a ni tewo gba
2: e karo
0: ako ibi mo
1: e se sa oruko yin o
0: Ibrahim ko lati na dede.
1: E se wa ngbo yin sir.
0: Sir ni oro Nigeria ta ba ko soro na na. Ise ijoba papo fun awon ipinle ni ase lati oda na. Se o se bi e ti sare o ko sise. E to ko ko ale. Awo ko bi. E ba ji se gidi to. Ti o ko ba se.
1: Awon ojo opo yin.
2: Ah MC Toto soro ni pe awon ronu ona mi ti joba le gba ya to si pe ki won ma tun san owo dollar fun awon agbesunmo mi pe ki won se eto abo orilede wa Nigeria ko fese rin daada nkan ti won so ni e ma feje Peter wa nbe
1: won ti ni baba tun wa san wo fun awon ajinigbe ibi gba teyan tun nro won lagbara
7: ri owo ti won to sile ninu igbo ni won to ninu foran kan won to owo yen sile to po gan won to to ga o tun wa
1: Owo
8: ton lo lo wa ekaro
1: yes sir oruko yin
8: kafara adiwa
1: le ra cho baba
8: mo kin ya ku se olorun ni je won ji yin gbe
1: ami
8: baba mo so won ni je yin na gbe won si ni je wa na
1: ami o
8: ṣugbọn nkan ti mo fe so ni meji mo fe so baba soro mepa le kan abi oro awon ni mona mona o ma ya emi gan lenu pe ati ta kini fun awon aladani ijoba se tun ya owo lati tun san owo fun ah nibi ti a re so pe awon ojogba ati okawe to le mu wa ko mu koto ni ani ni joba to je pa olojun ti wa sinu koto iyen be elekeji kede ba won yen se so ani won jiyan gbe leni won jiyan gbe la an fun olowo awon eyan de nko wo kale won de na owo yen ni bo lati fi ra awon nkan to lagbara ju ti se dan lo ah won so ni kan ti mo gbe pe ta ma yin boye lekan o ta bi mesan lo ma jade lenu e se soja ni ru e
1: ese
8: a de wa ni bi tun won tin gbowo ton tin da gbogbo e olorun gba wa lo angel kan la ni di ko lo fi gba
2: ese
1: ese rasho a dupe ojo po aye lu jara wa o wa nbe facebook youtube ati instagram at 32fm949 fe ye
2: Olade Ijede Jolore oko awon aseyori eyi ti ijoba to wa lode ti won ti
1: be
2: oko sibe e na le lo sibe eleka
1: e ka ro o esu oruko yin sir
8: alagbade mola lo soro
1: alagbade mola an gbo yin sir
8: oni e se to oko to soro ti o be bere bere ko mo ti kale to ba je pe bi ti ijoba wa ti se wa Ewa si ko oba sojo eni to ko oju lati ko oba sojo ni lati oba sojo ki ni ni oje ni baba yen lo pa o baba yen a buwe ma to ye ti a be lo o ti de ti se ni ati ko ni bulo e ti a be lo wa pelu ni ti won ka ma lowo ka ti o mu ti ni be so ni yen awon lo wa ma ko je ti be ti mo ma fun won ni pe ko to wa lo ko ti le
2: esun
1: esun a dupe je agbeyanju eyo kan yin
2: hello
1: Eka ro sa.
0: Ati mo la ta pe ke.
1: E se ba.
0: Mo ma ni. Mo ti report mo ti. O gba won mo yen ti. E ma ti aya de lo sile. O so ko ni kan ti ba ti wa ti nu e be yi. Ko si ro le to le ga. O ti da to bi. O ti de ni. E aya de lo ti da le o ti wa nu e be ti won o. Ti won o fo le gan o ka o le ku. E ta de lo sile. Awon mo wa ni ke jo ka be jo ba papo.
2: Esun.
1: Ambe ijoba apapo, ambe gbogbo awon ti nbe ni gbonu ase lati ri wipe eto abo oduro re lorilede wa Nigeria. Ka to ma lo ni ori iroyin baba Fendo laaro yi. Je nki okan lara omo wa to nse ojo bi loni. Pe mi Sola Britney pe oku ayeye orikadun re. O se opolopo
2: ojo. Lagba lowo
1: Olorun. Inu ayo. àti
2: àlàáfíà ọmọ ẹ àṣẹ ọmọ mi sọdún ọlọ́wà ní ṣọlá àbíkú
1: àṣẹ ọmọ mi sọdún méjìlá abibade
2: méjìlá àwọn ẹ̀yà ajúdànù ẹ̀yà ajúdànù méjìlá
1: ó ṣe wá ń tiẹ̀ ń tì
2: lágbára ọlọ́run wọ́n á dẹ̀rọ owó tó ẹ
1: lágbára ọlọ́run àṣẹ àṣẹ ìdìmọ̀rẹ́ abibade abibade
2: tóyún abibade pẹ̀mísọ́lá abibade abibade abibade pẹ̀mísọ́lá
1: má má ìdí pé trọ́bù o ni
2: dandiko iwọ
1: lo trouble ẹ baba wa oluwa fẹmi oluwa kunle
2: jamo lo nigeria
1: fun nigeria
7: mo lo ti bo ni pe gbogbo eyin ti ejo mo nigeria te ba mo pe ara ni ota yin e ronu dada ke to dibo ba won eyin te ba
2: ro abara ni won ota dibo
7: mo se
1: o ti ye won
7: o ye ko ye won sugba eyin te ba mo pe e gbadun e e gbadun pe ko olohun je ki won yi iya isoke si
1: oda
7: ori gbogbo wa a wa pe
1: e ma gbo 32 fm e gbo won ni won din akara wa lowo e mo je
2: won e
1: mo je won bu bredi wa o
2: e ra bredi ra yin
1: that e mo o na ni 32 FM 94.9 ẹ̀mọ àgbọ̀ wá tún pàdé lágọ́ kan sọ lórí ìròyìn kàyéfì títí ìgbà náà àti lẹ́yìn ìgbà náà a níjọ gbọ́ bí síra wa olúbi pé fàtóyè ló kọ̀ mí alẹ́ àtù òun ló pè wá wọlé.
2: Èmi ni Kúnlé Fàníyì ẹ kú kalẹ̀.
1: Bye bye for now.
9: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
10: Alúbàtán rẹ́sẹ̀ jábàtá onílùú dùdùn fìdùnnú pòwé àpọ́dúnú bẹ́ẹ̀ alúṣẹ̀gẹ̀rẹ̀ onágẹ̀rẹ̀ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnú báráyé.
11: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
12: Hey Ìbàdàn, listen up. 32 FM just leveled up. We're now live at Blatter House, Premier Hill, Mokola, Ibadan. Bigger space, loud vibes, better experience. But it's still your number one station. Same hits, same fun, same 32 FM, but improved broadcast experience. Anywhere you are, don't change that dial. 32 FM, filling the world with laughter.
13: I want boys, one parallel, one fellow like a hulu.
14: Akogun Tola Adeniyi, Jagun Oduwa Yoruba.

Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mi ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ o mi worowo, ọjọ́ ni pẹ́ ìpàdé kì í jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkọ́ gbé ètò náà, gbégbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tí léko, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn màwúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélébọ, ọ̀kan ṣoṣo ẹfọ̀ ló ń ṣọ̀dàn, gbélébọ, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wa fún wa, gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oduduwa.

kò sí bó ṣe lè wà lókè tó àwọn kan lé ọbọ lẹyìn tí wọn ṣe tán àti já ọbọ káwọn lè bá àdókè ohun táyé dà ni o ìgbàgbọ wọn ni wípé bí tẹnìkan ò bá bàjẹ tẹnìkan ò lè dá ìwọ ló nígbà ẹni tó ń lé ni kì í nísinmi gbogbo àléébù nǹkan tó ń ṣe làwọn ń sọ láti fi já ọbọ jẹ kí wọn mọ wípé àgbò kì í ṣẹgbẹ ọdá àní o jẹ wọn mọ wípé igba wúwo jàwó lọ o à ń gbá bọ́ọ̀lù ètò lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bá mọ̀ gbá ẹ mọ̀ bọ̀ káàdì jọ gbà a wà lójú ọpẹ́ ètò báyìí ẹ bá mi kí àwọn ọ̀tá o ọ̀tá ń tayò lágbàlá ọ̀tá ń jẹ́ o àwọn òpè ni ò gbọ́dọ̀ fọ́hùn.

0: fo re so fo ma fo wo re so fo pelu hero hunter bike kit that alloy ton to ti asese se o ti wa bayi lodun awon nisowo wa ti o sumo rijina na wo die fun alaye si kan si wa lori ero yi 0800 800 8080
1: gbogbo ojo ni ibere otun lati sa gbogbo ipa re Sagbogbo ipa re loju opopuna Sagbogbo ipa re lenu ise Koda Sagbogbo ipa re laarin awon ti e bo se ile ijo Sagbogbo ipa re la be bo ti le wu kori ibi to ba le la nba kikanju o sese nilo lati ma gba ase lati gbe igbe aye to nitumo iwo gangan la fi ran gbe igbe aye to nitumo live it 100 MTN
2: Super Narayo pelu asekagba to mi le julo ninu awon ejagba babu ni le yero Meji, Adaru Iseju to ba mo be ati fi aye gagara Ibo ni wa fe wa ni bi asekagba idije fe ye UEFA Champions League lagbo jo osu karun odun ta wa yi
3: Kevin De Bruyne
2: Fẹsẹ̀wọ̀sẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tí irú rẹ̀ wọ́pọ̀ gbangbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fírìfì tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyè wá ẹwọ́ ẹja lọ́dún kọ́mẹ́jì lédè Yorùbá pọ́nbélé ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi nǹkan kò ní fòyiri nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ náà kódà ẹ̀bùn gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Regal London Dry Gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbàjọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede Watershed ní

ẹnì kan lóyún fún ọ̀gbẹ́ni kan tó ń jẹ́ Káyọ̀dé ọmọ Kogi ni Káyọ̀dé yìí o ọmọ tó lóyún fún àmọ́ jẹ́ Àbíbátú Káyọ̀dé ti níyàwó ìyàwó Káyọ̀dé ìyàwó olóòka làwọn méjèèjì ní àjọṣe òun àti ìyàwó ẹ̀ yìí sì ti bímọ mẹ́ta fún Káyọ̀dé nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ bíi kínla ọmọ Kogi náà níyàwó Káyọ̀dé ẹ wá mọ́ gbọ́ Àbíbátú tó lóyún fún Káyọ̀dé yìí òun àti Káyọ̀dé wọ́n jọ láṣepọ̀ lásán ni o ló bá sọ fún pé òun ti lóyún o Káyọ̀dé náà yọ se ni gbẹgẹdẹ bá gbiná mọ́ Káyọ̀dé lọ́wọ́ Àbíbátú ní àtọ̀ èèwọ̀ àwọn ò gbọ́dọ̀ sẹ́yún nílé àwọn kì í sẹ́yún ó ní wọ́n ti kí òun nílò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wípé bóun bá ti lóyún òun ò gbọ́dọ̀ sẹ́ o Káyọ̀dé bẹ Àbíbátú títí ìyẹn kọ̀ jálẹ̀ o ló bá dà ságídí pé tọ̀ bí mo bá sọ fún ọ pé kó o sẹ́yún tó o lò sẹ́yún tó o bá foyún náà sílẹ̀ ó dàtọ̀ ni o mo ti níyàwó ìyàwó mi ò dẹ̀ gbọ́dọ̀ gbọ́ oyún tó o ní yìí tètè lọ sẹ́dànù tó o bá fẹ́ kan ìdí nínú iyọ̀.

ohun tó ń ṣẹlẹ̀ ni o àwọn kan ò tó bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ yàwó léyàwó wọn tẹ́lòmíì bá dán wò yóò dán tán àdéhùn tẹ́lòmíì báyàwó ẹ̀ ṣe ni wípé òun ò ní fẹ́ yàwó le àdéhùn tẹ́lòmíì báyàwó ẹ̀ ṣe ni wípé òun ò ní láṣepọ̀ pẹ̀lú ẹlòmíì òun ò sì ní fi ọ̀bẹ ẹ̀yìn jẹyàwó òun níṣu bẹ́lòmíì ṣe jẹ́ èèyàn kò sẹ̀yìn ìyàwó ẹ̀ bẹ́lòmíì sì dìde kò sẹ̀yìn ìyàwó ẹ̀ gbogbo ohun tẹ́lòmíì jẹ́ àti ohun tó bá dà àti ipò tó wà kò sẹ̀yìn ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ló sọ da ohun tó da ẹlòmíì lè gbàjẹ́ kọ́kọ́ ẹ̀ kó lè bá a jẹ́ èèyàn àwọn ìyàwó báwọn yìí tọkọ ẹ̀ bá wá dà ṣé kò ní dunni inú òbí ó sàn ká má jẹ́jẹ́ ju ká jẹ́jẹ́ ká má lè tẹ̀lé ẹ̀jẹ́ tá a bá jẹ́ lọ ó sàn ká má ṣe àdéhùn ju pé ká ṣe àdéhùn ká má lè tẹ̀lé àdéhùn tá a bá ṣe ó sàn ká má dá májẹ̀mú ju ká wá dá májẹ̀mú ká má lè tẹ̀lé lọ.

ohun tó ń ṣẹlẹ̀ ni o àwọn kan ò tó bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ yàwó léyàwó wọn tẹ́lòmíì bá dán wò yóò dán tán àdéhùn tẹ́lòmíì báyàwó ẹ̀ ṣe ni wípé òun ò ní fẹ́ yàwó le àdéhùn tẹ́lòmíì báyàwó ẹ̀ ṣe ni wípé òun ò ní láṣepọ̀ pẹ̀lú ẹlòmíì òun ò sì ní fi ọ̀bẹ ẹ̀yìn jẹyàwó òun níṣu bẹ́lòmíì ṣe jẹ́ èèyàn kò sẹ̀yìn ìyàwó ẹ̀ bẹ́lòmíì sì dìde kò sẹ̀yìn ìyàwó ẹ̀ gbogbo ohun tẹ́lòmíì jẹ́ àti tó bá dà àti ipò tó wà kò sẹ̀yìn ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ló sọ da tó da ẹlòmíì lè gbàjẹ́ kọ́kọ́ ẹ̀ kó lè bá jẹ́ èèyàn àwọn ìyàwó bá wọ̀nyí tọ́kọ ẹ̀ bá wá dà á ṣé kò ní dùn ni inú òbí ó sàn ká má jẹ́jẹ́ ju ká jẹ́jẹ́ ká má lè tẹ̀lé ẹ̀jẹ́ tá a bá jẹ́ lọ ó sàn ká má ṣe àdéhùn ju pé ká ṣe àdéhùn ká má lè tẹ̀lé àdéhùn tá a bá ṣe ó sàn ká má dá májẹ̀mú ju ká wá dá májẹ̀mú ká má lè tẹ̀lé lọ.

ọmọdé wọnyí ṣe ń gbọ́ mi bẹ́ ẹ bá fẹ́ ìyàwó ẹ má jẹ́ kí ìfẹ́ ó pa yín bí ọtí àwọn míì a máa báyàwó wọn mulẹ̀ lákòókò tí ìfẹ́ bá ń pa wọn bí ọtí àmọ́ nígbẹ̀yìn gbẹ́yìn tọwọ́ wọn bá tó etí tán wọn a máa dalẹ̀ ẹ̀fẹ́ o wọn a máa fọ̀bẹ́ ẹ̀yìn jẹyàwó wọn níṣù wọn mọ̀ wípé ìyàwó àwọn ò gbọdọ̀ gbọ́ ni wọn ò bá fẹ́ ìyàwó pamọ́ mélòó mélòó àwọn èèyàn tó fẹ́ ìyàwó pamọ́ tí ìyàwó wọn ò mọ̀ kódà tí wọ́n tún bímọ pamọ́ pẹ̀lú ìyàwó dá ìyáálé ẹ mọ̀ ṣùgbọ́n ìyàwó mọ ìyàwó tọkọ ẹ fẹ́ pamọ́ o bí ìyàwó báyìí bá wá lọ mọ̀ wípé ọkọ òun dán nǹkan wò báyìí ṣe mọ̀ wípé ọgbẹ́ ọkàn gidi ni fún èyí tá a wá ń bá bọ̀ àbí bátù ìyàwó tí káyọ̀dé fẹ́ pamọ́ oyún ń ga títí tóyún fi pé oṣù mẹ́sàn-án nígbà tó yá àkókò àti bímọ tó wọ́n gbé ọmọ yìí lọ sí hospital nílé ìwòsàn wípé ó fẹ́ bímọ

0: 32 FM 94.9. I'm sure that would do a bunny.
1: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lè ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari bẹni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá ti mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹn pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́ tó tọ́.

èyí tó bá dẹ̀tún ṣe tó kù díẹ̀ káàtó ẹnu wa iná la fi sọ ọ́ màtá ò bá bá wọn jẹ́ dòdò ó yẹ ká lè sọ òdodo gómìnà ọ̀sùn gbìyànjú o ọmọ ẹgbẹ́ pdp ní tẹ́lẹ̀ kó tó bọ́ sínú ẹgbẹ́ alátànpakò àkọọ́dù ẹni tó dẹ̀kú ńbẹ̀ tẹni tó wà ńbẹ̀ yìí náà fi wà ńbẹ̀ báyìí tó fi dé kó tó dé ọmọ ẹgbẹ́ apc ni òun náà gbìyànjú aláàjì bóyega oyetola ló wà ńbẹ̀ tẹ́lẹ̀ o òun náà ṣèyí tó lè ṣe ẹnì kan ò lè ṣe tán ìjọba kan ń lọ ìjọba kan ń dé ni ibi tí gómìnà kan bá báṣẹ́ dé ni gómìnà míì yóò ti gbé oníkálukú ló láwọn èèyàn tiẹ̀ àkọsílẹ̀ sì wà fúnṣẹ́ tẹ́nìkọ̀ọ̀kan wọn bá ṣe nípínlẹ̀ kó wa wọn

nílé ọyọ ẹ bá mi kí gọvanọ ti ń bẹ ńbẹ ohun ó ń lo sáà kejì lọ báyìí ó tiẹ̀ ti fẹ́ tẹnu bodò sáà kejì tí ń lò lọ ti fẹ́ tán ìyẹn gọvanọ Ṣèyí Mákindé ọmọ ẹgbẹ́ òṣèlú pdp ló náà kó tó débẹ̀ ṣùgbọ́n tàbí ò sí Ṣèyí Mákindé náà ṣe gudugudu méje yàyà mẹ́fà nípínlẹ̀ ọyọ o bí èèyàn méje bá ti ní èèyàn ṣe dáadáa nínú èèyàn mẹ́wàá ìdá méje nínú mẹ́wàá tó bá fi jùyàn lóǹtẹ̀ ó ti tán onítọ̀ ti gba máàkì o gọ́vanọ̀ yìí náà ṣiṣẹ́ takuntakun pàápàá jùlọ nílùú ìbàdàn

0: Hello.
1: Hello, sir.
0: Hello, kí ló kọ yín ta ló ń pè o? Ta ló wà nbẹ o?
1: Sẹ̀míù láti bàjẹ́.
0: Sẹ̀míù láti bàdàn.
1: Sẹ̀míù ọmọ láti bàdàn ni.
0: Kí ló ṣe yín o? Ẹtẹ́ni ọdún mélòó?
1: Mo tọ́ mọ ọgọ́ta ọdún.
0: Ọgọ́ta ọdún 16 years.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yẹ ṣàlàyé
1: bó ti. Mo ní lọ́gọ́ta ọdún.
0: Ẹ ṣàlàyé bó ti ń ṣe ń káwọn ọmọ láyé ó gbọ́.
1: Gbogbo John ti ara ló ń ro mí. Ọ̀rọ̀ kún ọrùn ẹsẹ̀. Owó mi a máa kú rìrì ní ọ̀dẹ̀ ẹrú wọn sùn bá bẹ́ẹ̀.
0: Àtìgbà wo ló ti ń ṣe yín bẹ́ẹ̀?
1: Ó ti tó bí oṣù kan báyìí ní oṣù. Ó ti kọ́kọ́ máa mo ní àyà máa ń ta mí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ti pẹ́. Ìgbẹ́lẹ́ mi bí oṣù kan yóò sìn. Mo máa wá rí pé gbogbo nǹkan yẹn ń ṣẹlẹ̀. Gbogbo owó mi a máa kú rìrì àtẹsẹ̀ ní ọ̀rọ̀ wọn sùn. Gbogbo John ti wọ́n kún ẹsẹ̀ gbogbo ẹ̀ lórí àti ọwọ́ ìbàdí lẹ́yìn.
0: Ẹ máa gbọ́ gbogbo ohun tó ń ṣe yín yìí. Ẹ máa gbọ́ gbogbo ohun tó ń ṣe yín yìí. Kí lẹ́tà ẹ̀ sí lọ sọ ọ́sìtú lọ́kẹ́ yọjú sáwọn dókítọ̀.
1: Mo ti borí dókítọ̀. Mo ti ṣe test. Mo ti ṣe gbogbo ẹ̀ ní ọ̀rá rẹ̀. Ojútùú ẹ̀ mo ti gbabẹ́rẹ́.
0: Ṣé lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe test tẹ ṣàyẹ̀wò ẹ̀ ṣe padà sọ́dọ̀ dókítọ̀ pé ní tí wọ́n fún yín bóyá kò ṣiṣẹ́ òun jẹ́ padà sọ́dọ̀ wọn?
1: Mo padà lọ bẹ̀ so wọ́n tún fún mi tún kọ ògùn fún mi wọ́n tún fún mi lábẹ́ náà ni so ayé kò sí yàtọ̀ ó dàbí tún ti lọ sí ìtùwò mí náà kò yàtọ̀.
0: Ẹ ti lé lọ́gọ́ta ọdún àbí? Múlẹ̀ ti lé lọ́gọ́ta ọdún.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn ìgbésẹ̀ wo lẹ tún ti wá gbé yàtọ̀ sọ́spítù?
1: Mo ṣe àwọn àgbo. Mo ṣe ní bóyá ara yín yẹn bóyá kí n lu tí wọ́n bá bọ́ sí tọ́lẹ̀tì nìṣẹ́ màá kà máa só lásán ni mi ò lè rí gbẹ̀yà. So àbí tí wọ́n bá lu àgbo mu jẹ̀kí àbí wọ́n lu nǹkan jẹ̀kí ni màá kà fi yàgbé. Gbogbo ìjìká ló ń ro mí àti gbọ́nkún. Gbogbo ọwọ́ mi a máa kú rìrì ní òórùn sùn.
0: Ọ̀dà kí ni nọ́mbà táwọn agbọmọláyé le pè ń sí fáwọn agbọmọlà tó le tọ́jú?
1: Nọ́mbà yìí náà ni.
0: Ẹ pè é.
1: 233-871.
0: Kí lẹ wí?
1: 871-53.
0: So titan?
1: 082-233-871-53.
0: Èyíkéyìí agbọmọlà tó bá pè yín, ó lè jó ní ṣègùn, ó lè já àfá, ó lè já wòlíì, tí wọ́n bá láwọn fẹ́ tọ́jú yín páwọn lè wò yín sàn. Ẹ jẹ́ ń gbọ́ ká ẹ tó tẹ̀lé ẹnikẹ́ni lọ. Ẹ má dẹ̀ jẹ́ kẹ́nikẹ́ni fi ń ṣe jẹun jẹun. Ṣé ẹ ti gbọ́?
1: Ó ti yé mi.
0: Wọ́n pè yín.
1: Ó dà sá.

0: òkìtì ọ̀gá òṣèkú gidi wọ̀ fọba aládé ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kan tọ̀ ṣe ti kágbọ̀n sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: Now, you don't get giddy power to make your white them they shine. Wow.

0: kòkòkòrókò. Ìfọ́ labalábá sì yàtọ̀ sí tẹ́yẹ àwòdì. Bẹ́yẹ bá wá jura wọn lọ, ẹ̀jẹ̀ àkànṣára sólóńgò. 32 FM 94.9 Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.
1: Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

lórí ọ̀rọ̀ tó ń lọ lórí ètò òṣèlú ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó ń jókòó nílùú àbújá òun náà ni a ti ṣàfọ̀mọ́ ẹni tó ti gbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí ìyẹn gùlọ jonathan léyè tí a ti fún láǹfààní láti lọ díje dupò ààrẹ lọ́dún 2027 nínú ìdájọ́ tó gbé síta lónìí òun ni ìdájọ́ peter lifo òun náà ni ó gbé ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú sísan owó tanran ogún mílíọ̀nù náírà tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tako agbẹjọ́rò john mary jide obi ẹni tó gbé ẹjọ́ òun wá síwájú ilé ẹjọ́ bákan náà ló jẹ́ òde mímọ́ pé olùpẹ̀jọ́ tún san owó tanran mílíọ̀nù kan náírà léyìí tó san fún amòfin àgbà yanyan lórílẹ̀‐èdè wa nàìjíríà onídàájọ́ livu ẹni tó jẹ́ òde mímọ́ pé agbẹjọ́rò náà kò lẹ́tọ̀ọ́ ní abẹ́ òfin láti gbé ẹjọ́ òun wá síwájú ilé ẹjọ́ lẹ́yìn tí ó ti fìdí rẹmi pàápàá jùlọ pẹ̀lú èròǹgbà jonathan láti díje dupò ààrẹ lọ́dún 2027 bákan náà ló ṣàpèjúwe ẹjọ́ tí agbẹjọ́rò òun gbé wá gẹ́gẹ́ bí lílo ìlànà ilé ẹjọ́ nílòkulò bákan náà ló da ẹjọ́ òun nù tíketíke wípé kò kájú òṣùwọ̀n ẹni tó ti fìgbà kan rí jẹ gómìnà nípínlẹ̀ anambra ìyẹn peter obi ló ti ké gbàjarè bí ọgọ́rọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà tó ń gbé ní ilẹ̀ òkèrè bí wọ́n ṣe ń ṣe wọ́n tó ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà òun náà ni wọ́n ń kojú ìkọlù ìdúnkokò mọ́ni ìdẹ́yẹsí ni ìyẹn lórílẹ̀‐èdè south africa tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń fẹ́ dúró sọ́hún dípò kí wọ́n tún padà wálé peter obi ẹni tó sọ̀rọ̀ pé gbogbo ìgbìyànjú láti rí dájú pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ nàìjíríà ọ̀hún padà wálé láti south africa ńṣe ni ogunlọ́gọ̀ wọn takú wọn lè pé ńṣe ni àwọn òṣìṣẹ́ àti wálé tí àwọn ó sì mọ farada gbogbo ìdúnkokò mọ́ni táwọn ń kojú ìyẹn lórílẹ̀‐èdè south africa látàrí ohun tí wọ́n sọ wípé orílẹ̀‐èdè nàìjíríà gan kò kúkú sẹnu rẹ fáwọn láti padà wálé peter obi ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé sórílẹ̀‐èdè nàìjíríà láti ilẹ̀ south africa ó ṣàlàyé pé òun ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn adarí lágbo òṣèlú tó fi mọ́ ààrẹ tẹ́lẹ̀ rí ìyẹn lórílẹ̀‐èdè ti south africa ìyẹn Thabo Mbeki lójú ọ̀nà àti rí dájú pé ìbáṣepọ̀ tó dán mọ́rán kó wà láàrin àwọn ọmọ ilẹ̀ south africa àti àwọn ọmọ ilẹ̀ africa yòókù mìíràn eléyìí tó ń gbé ní orílẹ̀‐èdè náà gómìnà náà ń bẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà fún bí wọ́n ṣe kùnà láti ṣe àtìlẹyìn fáwọn ọmọ nàìjíríà ilé ìtàn gbé ní ilẹ̀ òkèrè ṣùgbọ́n tí nǹkan le fún wọn bó tilẹ̀ jẹ́ pé nínú ìtàn orílẹ̀‐èdè wa nàìjíríà ipa ribiribi ó ní nàìjíríà ti kó lójú ọ̀nà àti jẹ́ kí àlàáfíà jọba nílẹ̀ áfíríkà àti jákèjádò àgbáyé ìròyìn ló ti ń dé ṣe ti gbọ̀ yín láti kànnì 32fm 94.9 takalẹ̀ sí laughter house orí òkè téńté premier mọ́kọ́lá ìbàdàn ìròyìn ilẹ̀ òkèrè. orílẹ̀-èdè amẹ́ríkà ló ti ṣe ìkọlù ọ̀tún tuntun sí ẹkùn gúúsù iran léyìí tí wọ́n ṣèkojọ́rọ́ sí ibùdó ìjà ti ilẹ̀ iran tó fi mọ́ àwọn ọkọ̀ ojú omi wọn nígbàtí agbẹnusọ iléeṣẹ́ ọmọ ológun àárín gbùngbùn orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn ọ̀gágun tim hawkins tó ṣàlàyé ó ní ìdúnkokò àdókù tí àwọn fi ṣọwọ́ ọ̀hún ni láti dáàbò bo ara wọn làwọn sì gbé kalẹ̀ láti dáàbò bo àwọn ọmọ ogun amẹ́ríkà lọ́wọ́ ìdúnkokò táwọn ọmọ ilẹ̀ iran eléyìí tí wọ́n ń dún mọ̀húrú máwọn nígbàtí wọ́n fèsì sí ìkọlù ọ̀hún ẹni tí ṣe adarí ilẹ̀ iran Ayatollah Khamenei òun náà kéde ìpè àwọn orílẹ̀-èdè lẹ́kùnjẹkùn òun náà ló jẹ́ pé wọ́n ń dúró láti dáàbò bo ìbòbá táwọn òsì ní fàyè gba ìdúró sí ìbòbá tí orílẹ̀-èdè amẹ́ríkà gbé kalẹ̀ èyí ló wáyé lẹ́yìn tí agbẹnusọ iléeṣẹ́ torí sọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ iran ismail bakay tó ti jẹ́ òdìmọ̀ pé ìdúnàádúrà ọ̀rọ̀ ń lọ láti fòpin sí aáwọ̀ tó sì ń jẹ́ òdìmọ̀ pé ó ṣeé ṣe kí ìdúnàádúrà jókòó sọ̀rọ̀ papọ̀ láti fòpin sí ogun ọ̀hún kó mọ̀ lè wáyé ní kíákíá lágbo ìròyìn eré ìdárayá ààrẹ orílẹ̀-èdè ti mexico claudia sheinbaum
òun náà ló ti gbà láti fàyè gba ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Iran láti dúró sí ilẹ̀ Mexico lásìkò ìfẹsẹ̀wọnsẹ̀ ife ẹ̀yẹ àgbáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ilé tí wọ́n fẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè America ṣùgbọ́n tí bùbá wọn ni ó ti gbé lọ sí ilẹ̀ Mexico láti lọ ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ wọn bẹ̀. Lágbo ìròyìn amúlùúdùn àwọn mọ̀lẹ́bí olóògbé òṣèré ni Alese Kubo òun náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé ọkùnrin ọ̀hún òun náà ló gbé ìgbé ayé pẹ̀lú ìfẹ́ ìgbàgbọ́ ìdúró ṣinṣin tó sì jẹ́ ẹlẹ́yin ijó àánú olóògbé òṣèré kùnrin ọ̀hún ló dágbére fáyé pódìgbà òṣè lẹ́yìn tó ṣe àìsàn ráńpẹ́ pẹ̀lú jẹjẹrẹ kíndìnrín nígbà tí à ń kéde bí ètò ìsìnkú ó ṣe wáyé àwọn mọ̀lẹ́bí Alese Kubo òun náà ni a dúpẹ́ púpọ̀ fún ìfẹ́ àdúrà àtẹ̀jíṣẹ́ àbẹ̀wò ìpè àtìlẹ́yìn àti ìdúróṣinṣin àwọn olólùfẹ́ àti àwọn alátìlẹyìn fún mọ̀lẹ́bí lásìkò táwọn ń kẹ́dùn ẹni ìrètò lọ ọ̀hún àwọn mọ̀lẹ́bí náà wá jẹ́ di mímọ̀ tí ó sì kéde wípé ńṣe ni àwọn ó fi eru fún eru erùpẹ̀ férùpẹ̀ ní ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún tá a wà yìí nípínlẹ̀ Abia. Bí ẹ bá ní ìròyìn yàjọ́ kan àbómi ìtẹ̀fẹ́ fi tó wà létí ẹlẹ́ ìfàtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0705-655-0949 àbí news@32fm.com.ng. ìròyìn kò ní jù báyìí lọ fún ti ọ̀sán tòní lédè Yorùbá Peter Ọláṣùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yáṣẹ́ o.

0: 32 FM 94.9.
1: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. À ń tún phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use. Tó fi ni lọ́kàn balẹ̀. Real phones for your phone repair. Phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ nu ọ̀nà tó wọlé sí Pòpò House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.
2: Ẹyin fáǹsì mi.
3: It's okay.
2: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́
3: ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ Asafu.
2: Asafu.
3: It's okay.
4: Ìrọ̀rùn dé. Gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé. Tó sì yẹ kó jẹun tó dáa fi ń tọ́ dáa panu. Kingdom Foods Nigeria Limited. Tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore. Lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́. Bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá. Gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín. Fùfú tó funfun lẹ́lẹ́. Tí òòrùn bànàbànà. Àkàrà bean snacks. Yellow pap. Ògì pupa. Tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n. Bá fi nǹkan panu sẹ́nu tó kí. Káfi tó dáa panu. Ṣé yóò mú gàrí fi gàrí tẹ̀bà? Káfi gàrí tó lókuta tẹ̀bà. Ògì tọ́lẹ̀ láwọn. Àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited. Ló ń pèsè ẹ̀. Má fún oúnjẹ tí ò ní ma tó tó hara ẹ lé mọ̀. Oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè. Ìní ọmọ ara. Kòkó tó àánú. Multi Service Ventures. Ló ń sàpínká ẹ̀. Tó ń tà. Bò fẹ́ rà lọ́pọ̀. Tàbí lára tún tà. Kòkó tó àánú Multi Service Ventures. Ìní ó kàn sí ní KS Motel Shopping Complex. Total Garden. Oríta Mẹ́fà Junction Ìbàdàn. Telephone 0803330-4174. 0803330-4174. Kingdom Foods Nigeria Limited. Ló ń pèsè. Ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
5: 32 FM túbọ̀ nàráyọ pẹ̀lú àṣekágbá tómi ilẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ̀lù nílẹ̀ Yúrò. Méjì àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀ àti fí ẹyẹ gàgàrà. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tààrà yìí.
6: Kevin De Bruyne.
5: Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tírú rẹ̀ wọ́pọ̀. Gbàngbàngbà ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí ẹ̀dòyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látẹ̀yìnwá. Ẹ wá jẹ́lẹ́nu kọ́mẹ́jì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì. Jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o. Àkàkà tá àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ náà kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹ̀rù ní iléeṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin. Ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbàjọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti aago mẹ́ta ọ̀sán nígbàgede Watershed.

0: Eshegbadun.
1: King, what I do?
0: Well, what you do? What you don't do?
1: What I do?
0: What you don't do?
1: Ah.
0: What is doing count?
1: Count? You know about your
0: name? Just a way do.
1: Man, I go count.
0: Yes, Jabe.
1: Tola, baby, man.
0: Yes, Jabe.
1: Jackaro, you told me I'm a legend. But because I'm a baby, me bona.
0: No.
1: Moti wa kan ina.
0: Ni wa
1: FM 94.9 kan ya deni bo sonu ya o je so yinbo dojo leya ati mawa akori ka be si mu royin bayi tori akoko ohun ke gbe itan ni bo mu akori kan le kan to so nipa pe order ni pe okunrin kan to so pe ohun pa order baba nawo ko si bi ti ogba mo bayi ti o sa si lori igbese ati iwa to wu ni apa be kan ni ipele Anambra na ti fi die mu le pe okunrin ohun to lohun pa order Akinyola Ogundale won ni o ti ri awon odun mokan le logbon yi bayi o ori esun pe o lu jibiti owo ti lo bi million o marun naira lowo Juliet Onabe lori pe ohun ba se awon ajo kan ele to le sina ola fun ni ipile Anambra idajo to jade ohun lati owo ile ejo kan to joko si onisa ni a fi ebi kan eni ti a soro re wi pe o ti wa to tako iwa ofin iwa odaran ti ipile Anambra nigba ti o gbe idajo won kale mo ni idajo ni di ejo ohun o nye fulu ni a pe won wọ́n ẹni afẹ̀sùn kan ẹ ọjẹ́ bí ẹ̀sùn méjì tó níṣe pẹ̀lú jìbìtì àti ìlọ́nilọ́gbà lórí pé òun bá ní ṣáájò kí ọ̀nà ọ̀la kọ́ là geere ẹ̀sẹ̀ tó sẹ̀ wọ́n lọ mọ́ àwọn abala òfin kan ọ̀farapẹ́ ìwà jìbìtì a section àti subsection àti nǹkan tó níṣe pẹ̀lú òfin cap 36 àti yòókù tọdún 1991 nípínlẹ̀ Anambra wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà lọ wáyé nígbà tó jẹ́ pé òun àti Juliet Onabe ní àpàdé ara wọn ní ẹjọ́ rìnrìn àjò lójú ọ̀nà bìkan sí láti Onitsha sí Ondo ládùn pé kálukú sáré okòwò rẹ̀ náà ni tí àrígbọ́ tí wọ́n kọ́lẹ̀ ni pé onítọ̀hún fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tí pawọ́ dà tó mọ̀wọ́ yí padà dáadáa pé òun a sì máa ṣe tí ọlà tí ó rọrùn fún àwọn tó bá ṣe àbẹ̀wò sóhun láti rí dájú pé àwọn náà dẹni ọrọ̀ nígbà tí wọ́n kẹjọ Ogundale sí lọ́wọ́ wọ́n ní ìdúkòókò àti ìkániláyàjẹ oríṣi nǹkan bí ìgbà tá à ń fi Ogundale bàyàn lè gba owó tó lé ní mílíọ̀nù márùn-ún gbogbo náírà lọ́wọ́ obìnrin Juliet yìí kódà wọn ló kó papá mọ́ra débi pé ó tún yáwó lọ́wọ́ àwọn tọ́mọ̀ rí àti ojúlùmọ̀ nínú tẹ̀síwájú ẹjọ́ wọn ní onítọ̀hún ẹ̀yìn Juliet ọba débi pé wọn ní ẹ̀mí rí ọ̀bọ̀ tó bá kọ̀ tí ò kó àwọn owó tí wọn béèrè lẹ̀ kódà nínú àwọn àkálẹ̀ ohun tó fi ṣọwọ́ sí wọn àti ẹ̀rí owó tó san gbogbo kiri ìlọ́hàn sí kábà wàá dára wa láàmú wọn ní ẹlẹ́rìí méjì ló wá dúró níwájú ilé ẹjọ́ tí wọn sọ pé lóòótọ́ ni o kódà àwọn owó tọ́ta square láti àsùn kan síbò kan lẹ́yìn tó ń jẹ́rìí wípé lóòótọ́ o ní Ogundale yìí abogundalẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ni lẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ gbawó lọ́wọ́ obìnrin ó tàn orí ìrìn àjò yìí náà lóbìnrin lọ́nà lọ padà já láìsí sí o ṣùgbọ́n ní ti ogun ti dalẹ̀ yìí tiẹ̀ wọn ni kọ́ mọ̀ sọ pé òun ọ̀rọ̀ wọ òfin wọn kàn flash ẹlẹ́wọ̀n ni 31 years lọ́kọ̀ òde pa ẹ̀wọ̀n flashing nu ká ní ẹ̀wọ̀n gbére nìyẹn ló ti pẹ́ jù but 31 years flashing nu kí jọ kí ni
0: ṣé o wà alright
1: wọn sọ máa ń sin máa dìgbà ń bú ọjà bí ọlẹ́ran
0: o ibi mo bèrè lọ ibi tó special sí ọ ilé mi náà ti jọwọ jẹ bó ṣe yí ọrùn gbẹrù ẹ
1: ẹrù mascot ni
0: èyí nǹkan
1: ọkọ ọgbàdà ọkọ
0: máa san etí ẹ krista
1: máa náà gbogbo ẹ máa ní gbogbo ẹ attempted slap
0: ìwé lolúgbà ni
1: attempted slap ẹwọn ni
0: ikọ ogbe kan
1: attempted slap ẹwọn ni slap gangan life imprisonment.
2: wọ́n ní arákùnrin kan tó jẹ́ wípé ọwọ́ ti padà tẹ́ krista ọmọ èèyàn kan rèé
1: àwọn èèyàn máa bí nǹkan
2: ọlọ́run gbà mí
1: àwọn èèyàn bí nǹkan
2: dádì àwọn kan náà rèé
1: wọ́n sì kí ẹkọ ewu àwọn jẹ́ wọ́n bí
2: ènìyàn rèé ọkọ àwọn kan rèé
1: alákọ̀ọ́bá wọ́n sì máa fọ́ fún un.
2: wọ́n ní wọ́n tọpasẹ̀ wọn mọ ara àwọn tí wọ́n máa ń lọ́wọ́ nínú kí wọ́n pààyàn láti fi ṣe ètùtù ọ̀la wọ́n ní arákùnrin ọ̀hún ló wáá sọ̀rọ̀ pé ẹ ṣeun jẹ́jẹ́ ẹ sì mọ wá wo ohun ò sí lára àwọn tí ń fi yàn ṣètùtù ọ̀la o ojúṣe tòun gan-an rèé
1: lẹ́kùnrẹ́rẹ́
2: ó soríire gẹ́gẹ́ bí ó ṣojú mi kòrò àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣojú wọn tí wọ́n sì bá àwọn àjọ tí ń ṣe àkójọpọ̀ ìròyìn tó kàyéfì sọ̀rọ̀ wọn ni afurasí ọhún lọ wọtẹ látọwọ àwọn ikọ ẹṣọ aláàbò lábẹlẹ wọn ni níbi tí ọwọ ti tẹ nígbà tó ti ń gbìyànjú láti wùwà àwọn láàbí kan wọn ni ìwà láàbí ọhún ó náà ni wípé òkú èèyàn ó ni wọn bá lọwọ rẹ tó sì fẹ dọgbọn lọ rèé jù ú sí àwọn àdúgbò kan bí ìgbà tí àwọn tí wọn mọ julẹ ojú àgbàrá wọn ni bẹẹ náà lárákùnrin ọhún ńlọjẹ pé láwọn àdúgbò ládùúgbò wọn ni mo lọ rèé ju òkú èèyàn síbẹ nígbà tí wọn fi ọrọ pò ó nífun yọyọ wọn ni torí pé inú bí àwọn èèyàn ládùúgbò ọhún wọn ni wọn sọ fún ọ pé sóò gbọ ni wípé ayé ń para ìwọ ò fẹ mọ wípé ara ń kan ayé
1: pẹlú
2: gbogbo bí ṣe ń ṣẹlẹ ó sórí ọmọkùnrin bí gbogbo ẹ ti ń ṣẹlẹ lọtún lọsì ìwọ tún wá wò sòsòsò òkú èèyàn ó ní wọn fẹ mọ jù kalẹ ládùúgbò àwọn wọn ni lọgán ó náà lárákùnrin ọhún ńlọba bú sẹkún o tí sì ń tomi lójú pòròpòrò wípé ẹ dákun kìí ṣe pọ̀ ló ń pa èèyàn tí ẹ bókun rẹ̀ lọ́hùn rẹ̀ yìí rárá ó ní ẹ wò ó ọ̀tọ̀ lójúṣe ti tòun o ohun tí wọ́n gba òun fún òun ni wípé báwọn èèyàn tí wọ́n nílò àwọn èèyàn bí wọ́n bá ti pa wọ́n tán láti fi ṣe ètùtù ọ̀la ti tòun ni wípé kóhun ó gbé òkùtù wọn ńgbà bá ti yan tí wọ́n fẹ́ yọ lára wọn tán pé kóhun ọlọ rèé sọ́ọ̀nù yìí tí wọ́n gba òun fúnnu o tí wọ́n sì ń san owó ṣẹ́ fún òun ó ṣàlàyé ọ̀rọ̀ sọwọ́ iwájú sí ó ní lóòótọ́ ni àwọn èèyàn ọ̀hún ó ní wọ́n ń lò wọ́n láti fi wọ́n ṣètùtù ọ̀la ni ṣùgbọ́n wọn ò mọ̀ nípa wọn mẹ́sẹ́ńjà lásán olùránníṣẹ́ wípé àwọn tí lohun táwọn ó lò tán ìwọ lọ sọ èkùtù wọn dànù ni gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún wọn ní lọ́gán tí arákùnrin ọ̀hún tó sí kẹ̀kẹ́ ètè fún gbólóhùn burúkú ọ̀hún wọn ni làwọn èèyàn bá ń ṣe irú ọ̀rọ̀ burúkú wo rèé ilé eléyìí sọ lẹ́nu wọn ni inú bí àwọn èèyàn wọn lọ sọ wípé ní pápápá ẹ ṣèdájọ́ ọwọ́ fún wọn ni lọ́ba ni ẹ dákun o ẹ̀yin tẹ́ ẹ ti mú yìí òun ti mọ̀ wípé àkàrà ti padà tún ṣẹ́pọ̀ àṣírí òun ti padà tún ní tààràtà ṣùgbọ́n ẹ mọ́ fi nǹkan kan ṣeun bí ẹ bá ti ẹ̀ wá fẹ́ na ọlọ́pàá àwọn agbófinró ẹ̀ṣọ́ aláàbò oníkẹ́ fa òun lé lọ́wọ́ ẹ mọ́ ṣe jọ́ngù tí ń jọ́sìsì ẹ mọ́ gbàgbé wípé ìjọba ti ń sọ̀rọ̀ pé ẹ mọ́ ṣèdájọ́ lọ́wọ́ ara yín o wọn ni arákùnrin ọ̀hún náà ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn ni ló tún wá sọ̀rọ̀ pé ẹ ti ẹ̀ bo léèrè pé kí ló ní tòun fi wùwà yìí gan náà ó mọ̀ pé wàyí ọ̀dà wọn lọ́wọ́ sọ̀rọ̀ pé sẹ́yìn ò rí wípé nǹkan le ni ẹ rí pé nǹkan le nílùú àti wípé àwọn èèyàn tóun ń bá ṣiṣẹ́ àwọn gangan náà ni wọ́n sọ fún òun wípé ọ̀nà ọ̀la tó yára ní pápá tó fi lè rówó rèé ó ní eléyìí gangan náà ló fà á wọn wá ní àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́gán òun náà ni wọ́n débẹ̀ pé rárá objection overrule ẹ lè ṣèdájọ́ ọwọ́ nítorí pé tó bá dọ́dọ̀ ọ titiwa gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ẹlẹ́ẹ̀tọ́ ààbò àwọn ò fọ̀rọ̀ pò ó nífuyọ̀yọ̀ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ láàbì ọwọ́ òjọ tẹ̀ wọ́n lẹ́yìn tí yóò sì jẹ́ kí òpin kó dé bá irú ìwà burúkú bẹ́ẹ̀ wọ́n ní àfúrásì ọ̀hún àwọn tí wọ́n wá ń bẹ ládùúgbò ọ̀hún tí wọ́n ju òkú sádi wọn ni pé ẹ̀yin agbófinró ẹ lọ rèé ṣe bó ti tó àti bó ti yẹ ni o kí lè ọmọ bàá béèrè nítorí pé bẹ́ẹ̀ bá ti wá mọ̀ bẹ́ẹ̀ ẹ já mọ̀ yára ṣèdájọ́ ọwọ́ ní pápápá wọ́n ní arákùnrin ọ̀hún báyìí wọ́n ti mú lọ bí ti ọwọ́ òfin tí ó ti tẹ́.
1: Where the love the hand we press.
2: We press me.
1: Ìlú lẹ o kò sówó lóde ọkùnrin kígbe obìnrin kígbe mọ bí n pé wà kígbe owó jẹ́ tó ka èyí náà.

0: níbẹ̀ náà ló ti ṣiṣẹ́ láabi tó sì yọ àwọn ẹ̀yà ara ìyàwó rẹ̀ kan ẹ̀ tó jẹ́ bíi agbẹjọ́rò fún ìjọba ó mú àwọn ẹlẹ́rìí mẹ́ta wá mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sọ ọ̀kan jẹ́ abubakar al-kazim èkejì jẹ́ sheu alhassan bákan wálẹ̀ ó rò wọ́n ní yọdún tí ọ̀gbẹ́ran tí ó lò lọ́gbẹ́ ẹ̀wọ̀n wọ́n láwọn ò létí ìka ṣùgbọ́n lásìkò yìí ni wọ́n ní àwọn bora ìsìn pé court kálukú bá kọ orílẹ̀ èdè wọn.
1: káàbọ̀ krista
0: ana kum.
1: ó rí i pé mo rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́.
0: isá ń wo náà pé kí ni payawo mi lẹ́rìn.
1: sórí àwọn yorùbá ọpọlọ ń bẹ fún wọn lọ́wọ́.
0: imported ni ọpọlọ yorùbá àmìjẹ sùn.
1: wọ́n lọ́rọ̀ burúkú tó ń tẹ̀rí.
0: bad word with laughter. yes ana kum. mama ṣèṣì tẹ̀kí ni wọ́n fún ọ ní iye tó bá béèrè ni o yẹ́mọ̀ sunday díẹ̀ tólú ẹ̀ tanú.
1: ìmọ̀ nítorí kọ́ńtì wa yìí ọlọ́run ni kò sí àánú wa ní delta.
0: asabam.
1: máa kàn ti pọ́ ọ̀pọ̀ ọmọ rẹ̀ ó ní jẹ́jú.
0: gbogbo ọlọ ọlọ ó jẹ́jú sọ́ọ̀bà tèmi jẹ́ ni. ẹ jẹ́ ọmọ fi síbí kọ̀ọ̀kan kọ́ àwọn ọmọ ibi fúùdù lẹ́tìmọ̀ ẹ̀yìn tẹ́ bá ṣẹ̀ bímọ ẹ mọ̀ sọ wípé ọmọ ń jẹun jẹun ẹrọ tọjọ́ iwájú mọ fúùdù tẹ́ bá fẹ́ bù fún ẹ jẹ́ síbí kan ẹ jẹ́ kó mi ọ̀pọ̀ ń bẹ̀ ọmọ bàbá yẹn jẹ́ kújẹ́ tó bá dàgbà.
1: ọmọ ọwọ́ lọmọ yìí ké ìdàgbà.
0: nǹkan ti ṣe wá ìgàn ni ẹ ó jẹjú
1: ó
0: lọ mọ ń jẹ kèsì kásìmù
1: ìpínlẹ̀ delta
0: ọ̀sẹ̀lẹ̀ ìbàdàn náà
1: wo orú ọmọ tó pa ọmọ kékeré
0: pakọ́ leléyìí ok ara mi máa ń balẹ̀ lé sunday dáadáa n bá wò pé àwọn ará abijan láwọn ń lọ jẹun èmi yìí sì yìí lọ dáínì tèmi ọmọ oko ni wá bí oúnjẹ bá bá wà láwọn máa ń jẹ mo jókòó ẹgbẹ bẹẹdì ni mò ń bu ta tèmi lọwọ ìmọ̀ gbọ̀wọ̀ àwọn ará bíi àbẹ́ẹ̀ ti kó yàrá tọmọ bọ́
1: mr john
0: mo bá lọ wo dining yìí rẹ ní ìyẹn kan mo sì ti rúùmù ìrìyàn bá lọ yọjú bíi window kitchen sí dining mo bá rí ìyàwó mi mo rò pé ìpèsè ló gbé wájú ni mo ṣe bẹ́ẹ̀ ṣe jẹ mí rè
1: ẹ̀ bọ́ tọ́ra
0: ẹ̀ bọ́ ìmọ̀ gẹ̀ kàkà bí àti gúnlẹ̀ ọgbẹ́ fún ni mo ní á.
1: ọjà ṣe ṣe èdè ní káwá wòrò ọmọ ọwọ́ ni àbí kí ni infant.
0: ara ò ní ni wá elephant ọmọ ẹ màlúù ọmọ erin nu elephant ni ya.
1: arákùnrin kan wọn ní ọwọ́ ti tẹ́ ní abúlé kan
0: àbí
1: ká sọ pé ládùúgbò kan tí wọ́n ń pè ní àbẹ̀jẹ́ bí n bá pè dáadáa bóyá kí n fọ́kọ́ yóò bá wá pè ṣùgbọ́n nípínlẹ̀ delta òun náà ni wọ́n pè é wọ́n ní ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn ó náà ni wípé ọmọ bíbí inú rẹ̀ ọmọ ọwọ́ infant ọmọ kékeré ọmọ tí wọ́n sì ń gbé lọ́wọ́ ni ọmọ òun kéré gbogbo ọjọ́ orí ọmọ eléyìí sọmọ eléyìí ti gbọdọ̀ pọ̀dún méjì ni tó jẹ́ ọmọ ọkùnrin wọn ni arákùnrin ọ̀hún ló ti pa ọmọ ọ̀hún wọn lọ sọ pé ọmọ náà ń jẹun jù pé oúnjẹ rẹ̀ pọ̀ gẹ́gẹ́ bí àwòrán eléyìí tó sì di èyí tí wọ́n ń pín kiri lórí ìtàkùn ayélujára wọn ni òkú ọmọ ọ̀hún ó náà ni wọ́n gbé lé bàbá rẹ̀ lọ́wọ́ ní òwò pọ́yá gbà èbó sọ pé ń jẹun jù ọ̀yá o sì ti pa báyìí kí bàbá ọmọ ọ̀hún náà kọmọ wá nǹkan ṣe sí ni nígbà tí ìròyìn ń ṣe àpèjúwe bí arákùnrin ọ̀hún bó ti rí
0: o ti ń wẹ́
1: ìgbójú yìí sọ rẹ wọn ni ojú arákùnrin ọ̀hún òun náà ló ti wú bòmbòm wọn ló dàbí ìgbà tó jẹ́ wípé àwọn èèyàn ti kọlù wípé tí kì í bá jẹ́ wípé nǹkan bá ń ṣiṣẹ́ lórí rẹ tí ì ṣe pé iṣẹ́ fígọ̀ síìsì o ti ń ṣiṣẹ́ náà ìlágbárí rẹ irú ọmọ eléyìí o sì sọ pé ń jẹun jù kó tó di wípé o sì lù pa wọn ni wọn bẹ̀rẹ̀ sí ní tàkò tó béèrè sí i wọn ni kódà arábìnrin kan náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ìròyìn tó ṣàpèjúwe arábìnrin ọ̀hún gẹ́gẹ́ bí ìyá ọmọ náà èyí tí ọkọ rẹ̀ tó lù ú pa wọn ní ṣe náà lárábìnrin ọ̀hún bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò pẹ̀lú omi lójú o wọn ni wọ́n wá ṣàlàyé látàrí bó ti jẹ́ pé wọ́n ní èdè ìlú wọn tọ́jà ti ìpínlẹ̀ delta ọ̀hún wọn ni náà ni wọ́n dà sílẹ̀ ní pòròpò tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn ni ti wá sọ̀rọ̀ pé ọ̀dà ń gbà náà o dádì tó pa ọmọ ọwọ́ nítorí ipò sọ pé ọmọ ń jẹun jù kọ́mọ nìṣó lọ́dọ̀ àwọn tí ó ti ṣàlàyé
0: tí ó ti sokororo ọ̀rọ̀.
1: kódà wọn tẹ̀ láwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ àwọn tí wọ́n fi àríwòye wọn léde iyàn lójú òpó ayélujára pẹ̀lú arákùnrin ọ̀hún wá sọ wípé kí arákùnrin ọ̀hún gan bí wọ́n bá rí àwọn òbí rẹ̀ wípé òun náà ni wọ́n ṣàlàyé pé bóyá ńgbà tóun náà ń bẹ ríbẹ̀ wọn yóò gan le jẹ sọ́kàwé tó fi wá wò sùnsùnsùn tó mú irú ọmọ yìí tó lọ rè é lù pa ẹnìkan ti ẹ̀nàka síjọba tààrẹ ti ń bẹ lóróyè pé ṣé ẹ ti rí o ẹ̀yin náà rèé àtàwọn nǹkan míì àwọn míì sọ yìí pé poverty ìpọ́njú ni awon kan so pe ah ah se nlo wa aye kopo mo owo awon kan so wi pe ah orilede Nigeria won ni ise mercy awon kan ni se arokunrin won ni idiot ni won ni ki won lo re yi opolo re wo o se se ki nkan mo se ati opolopo awon
2: a eni oran ba de ba ke igbon boro Olorun je ken ti ogbon to wa o ya wa mo
1: Allah ma mi
2: toro yan ba ti loju len ti oni laka to ma advise wa n gbo so share Nigeria enterprises Ode eje ka tun mo iroye le na tun bo lati ipinle Yobe ile ise olopa ni ipinle ohun ti je ko di mimo ekun ti bi kan ti e pe damaduru won do la omo benin omo ojo kan ni ile ti won ni won ri elabule kan ti e pe ni kalalawa ile ise olopa ni pasi alukoro won Dungus Abdulkarim ana sise loju oro na ti a jo di mimo ina oro ile ise olopa won lo mo ohun na ni agbe loju ogan ti a si gbe lo si eka kan ti a ti se itoju awon ikoko nile iwosan gbogbogbo ti n be ni damaturu nibi ti a ti nigba pe itoju ofin ni arabale omo ohun ni a pada wa gbele awon ti a n toju omo alainiya ti a gbele won lowo ki itoju o le dun lara daadaa nigba ti a n wadi lo wadi ibo won jo di mimo pe awon o topase momo to biru omo bayi ati irufe en to sele ti wa yonda omo ojo sibi won ti ri gbe bakan na ni iroyin mi tun fi die mole pe owo ile ise olopa ekun ta ka siwaju owo won ti te afurasi alokolo kigbe meji to je pe alopopo na ma ji ti won ni agbegbe ti won pe ni gulani ijoba abile jakusko ni ipinle ta da oko re won jo di mimo pe alopopo na ni jagbagba ni jagba ni ana latowo enikan tan pe ni Alhaji Maman omo odun 37 ni pe won ni eya Fulani kan ti an pe ni Kaliyari ni njoba bile Busari ni pe o ti buwa labi na won ni atohun ati enikan ti an jo rin ni opopona kilo di Olorun won Nigeria giokura lowo ago merin abo ni ana ni an pe sele iwaye awon olopa ni an ni won to pepin okunrin won si ri nibi titi n wa lupupu na loju ona Jakusko yi won ni afurasi je won gba ti iwadi dun laala ni pe oun gbe okada oun looto Muhammad Garba ni pe ti an mu o je ara agbegbe kan to pe ni Busai Abule kan ni jebe lori esun pe oja lupupu gba won la lupupu owo re si le ni egberun na irinwo naira ti oja gba ohun won ko royin to loko won ni en ti oja gba lowo re oni ti bi to ja gadagba o se bi eni pe ero lo won ni ohun si rin bo lati agbegbe tan pe ni Abule Maidua ni ilu kan ti an pe ni akilo de ngada njoba abile Efika ara Nigeria na gbogbo bi mo kakaju won ni logan losu logbon ewe le gba alupupu lowo en to ni gangan to si gbigba amole ko to di pe oro re odowo olopa won ni ti wadi ba dule dada tan won ni lo ile ejo yo wa lo so tenu re lori bo se gba alupupu sorry baby
1: you she love me oda pa koko yen sumo wa
2: okay time is waiting we see yabliru
1: eh tori en ti won bi asito lale
2: we see yabliru
1: tore ni ba jali krista
2: ma di so ni mi o ni di ro re ba hun adoju tin ni
1: eh iya yawo o lo so mugo
2: boros probo
1: fat
2: eh fule
1: ikan lara awon babo oko
2: eh
1: ala awon won fun ye eloyin
2: we so pa fun won donate ni fofun ni pe gba mo yonda re fun donate pe mo fi
1: mo yoda
2: ara mama gbe kan ni
1: abori mama gbe kan
2: ki la mo mi je jina ri rondo bayi idile ida o se mi na ri die
1: abi ki la ki ni baby si woni won wa mo bon toju
2: o omugo na ni omugo na ni ki la ki la fo mama mi je jina se won eke bayi soku o furugbe fun mama o do ki omo dada wa lalu baleka oruko family kan na mo je ba
1: Mi le ka royin.
2: E le ka. Gan ki bebe wo lo nbe nbe.
1: Hello.
2: Se en le se olori bayi ni.
1: Mi e ti lo.
2: Ah, iya ire.
1: Krista.
2: Mo.
1: E da awon alejo wa.
2: Okay. Baje yan da fa alejo.
1: E ja wo ja fa won yen ja fara le ni iseju kan. 0705500949.
2: Abi de bi Sulaiman.
1: Eh. Lo lo. Okay. Ah eh. O da ese awa na la si ni ngba na. Bo tin ba won si po ni. Hello.
2: Mari ko nko sente buru ba ba ka. Hello. A ori nkan.
1: Hello.
3: Hello.
2: How are you?
3: E ka so.
2: Yes. Ah eh.
3: A ti e da labo.
2: Iya wa lo je ka ri yin pe. Se wa so mu go lodo mi.
1: Ah.
3: Ki le.
2: E wa so lojo jo mo lodo mi.
3: O da mo nbo.
2: Yes.
1: Eh mo wa. Eh mo wa.
2: Then you alone, let me get out.
3: Yeah, Elizabeth, you're
2: talking.
3: Hey,
2: Castle,
3: mommy. Yeah,
1: hey, I'm back.
0: Ah, mi pe o ma so pa lo ma ja je ele ota to ba gbaro ma le onje ota onje ele ota ngba mi
1: hello
0: oh my body
1: hello e ka so
0: hello
3: e
0: ka so ma mi
3: e peto
0: mo ma ti miss yin ke
3: I ko mi alaji
0: e dayo mo
3: e yin ti ni ke ti alaji do bu sele
0: baba ki
1: Saraji na ni du first
0: time ah alaji gboro la wa Yes ma.
3: Fe mu be ni ko kekere ti won ni je ju ti won lu pa.
0: Hmm.
3: Olorun omo to le di wa da fun wa. Omo kekere o je melo lu fe je.
0: Ah, you.
1: Ai je ju. It's too much.
3: Olorun sa nu wa. Ai je la da la gbo na to le di wa.
0: Amen. Amen ma da jo si Olorun. Ko ni se ah mo ba body ja o. Mo ba body ja o. Ehn.
1: O ti ye lu yin.
0: Amen. Amen. Amen.
1: Ese
0: ma. Ebi esi sako be. Iba je orun la le se.
1: Ese ma.
0: Iba je orun la le se. Ebi esi sako be.
1: Koduo, koduo, koduo, koduo.
0: Alaja me munot.
1: 0906 2094.
0: Ta ba ti ti yidi de mo nbo le yin o.
1: E sa ba wa gbo nje wa bi bi la wa wa.
0: E wa gba fun ra mi.
1: Hello. Yes ma.
3: Eka
1: so ma. Ke ala o bi ti mo se mu
0: go. Ke ala o
3: yin
1: ka wa se gini. Eduo bi e wa.
0: E ma bo mi jere aye gba yin.
1: Omo ogo.
3: E ka so ra e je ki wa now.
1: E wa lati bo.
3: Se ka na lo ka e fi.
0: Yes.
3: Ko lo so.
1: Yes.
0: Ah, queen ya ma ku ja meta.
3: Yes, sir. Ku ja meta.
0: Adura wa gba ko le o.
3: Ami je.
0: Yes, sir.
3: E da bo.
0: Thank you, ma.
1: Ezeomo. Hello, Naija. Hello, Naija. Hello, Naija.
3: Hello,
1: Naija. Yes, ma.
3: Emma, kweso.
1: Yes, ma.
0: Ah, me Jesus.
1: Me Jesus.
0: Amen.
3: Seri, iti mo koko fe mo ni toku ni kolo mo adun kan jemu.
0: Awa la jeba jo miki.
3: Seri, ten kan si de. Mo ya lo ye opolo re we mi oropele ni gbadun. Se wa re to si keji ni ti a doji ti ni to lo bo mo e toju omo ti won wa donate oyun si
0: aha ala nu ni won
3: e ri pe nkan ti de nbo ni won wa koju si ganga tun kan yan sele
0: ogiri
1: ah
3: mo ti ba le oko mo won je
1: ni gbogbo koju
3: si e tun ma hu wa bayi gan na elugo lo wa ro mo ran se de gba
0: ba se o jora won eran jelubo
3: o lagbara ni mo loju ti o
1: chai
0: Ọlọrun
1: wa so. Ki won before ko won ta ba dele na.
0: Eh?
3: Awo ni riru e o.
0: Ami.
1: Before ko
0: eh? Yes ma. Mo nbo lo ra lola o. Mo nbo lo ra o.
3: E ma ki gogo le
0: wa. Yin bo lo ra lola o.
3: O da ma re si.
0: Yes ma. Ma mi pe. Oni ki won before ko won se ba dele.
1: E ka na ba lo.
0: E te wa so mu go re, omo te wa so lojojo mo pe. Se ya so pe daddy lo ni ni. E yo da gbe pepo mo mo ni.
1: Loko re oye mi.
0: Omo ti o pile bi mo tan wa so mugo re se so pe baba to nbe le gan loni
1: e ba si yin si ti bu
0: e to di eh eh eleyi na won lu mo baba lorun ni
1: ewo won lu mo baba lorun
0: e je fun omi an ti nbo
1: kan baba ba ti godo nko
3: hello yo ma da fun kan mo ni ye ele
0: ami jesun
3: aje yori za gun ro ko te ni lati ipole
0: e se o
1: yes sir
3: o da ba won bo se ye ko ri nanu won do mo pomo mo to ni
0: na so
3: won da pa mama to ni ko ti to buru nbe se ya ya yen lo kundun re ni won ti bi ta lo re
1: mo lo kundun re
0: ara se ma gbe kan
3: wa lo ma du kan je run ju o ye won lo ye opole wo gan si bi o
1: in fact
3: opolo yin o ni je
0: amen so ba mi pe
1: ma
0: oro de bi oro yobi ati egbon wa kan soro o lokunrin ti ba ti nwa omo ale kaakiri ni ye opolo re wo O ni won ba ta omo ti on to konu le ton ba tin pe on daddy gba fo lohun se bi daddy ni pe o ti supo wo lo bi awon nu
1: edo na iru e ki le wa n fi lo birin bayi e wo n fun
0: ah
1: aka loju o aisa aka loju
0: to ba ti lo se dna emi e 40 lo fe lo tele o ti 25 aka loju ese Ngalo la wa nbe ni o. Won bi pe lagbegbe gbe kuba ni apata. Lona yayin lo ti sele.
1: Wow.
0: Ina ni won ni hog awon shop kan o.
2: koda ti ba so olohun won lo ti je meje nbe ninu 30 ko to di pe agbara kai na ona bi si je ni pe ku ba yan yes apo otun bayi ah ona le ana wanu o
1: ewo nu awon ana
2: se ki mo jase lori eji oni ke tun lo ba poison kan omo olomo
1: ka le mo ni
2: iru ori ti mo gbe waye nsin ori olobirin pupo ri
1: e sa da kun bo ya ba tin jaje ja mo dagbere gbogbo family si bi oni ke
2: anu mo daro
1: ala mo dagbere atanu mo daro
2: se ki n dagbere nle ki so pe mo lodo yawo keji ki mo ba de ni
1: wala ye titi enu e on pe ko si ni pe o bara sibi onke sibi anu mo daro pan down ko si be ba ro gorun do si ni re bo ba so nu pati ko le dun yin
2: e je ki fun logic te ma fi dagbere pe n lo si odo obi kejire iya yi mo fe dodo eni kejire ewo nu mo fe dele lohun
1: ile lohun
2: ile lohun
1: ah o pa de
2: le ti o ti agbori biji ko
1: ese angeli ti te
2: o fe dodo eni kejire ile lohun
1: garabi cristali
2: titi na ki cristal se wa de ile ti odo
1: a o fe ko lo
2: se mo dagbere gan o fe ta ki mo ku dagbere
1: lo dabo
2: ko drop ko so kemi ni pe de o drop ni po ni o
1: mami traffic po inu kotongiri wo kana o si pele ohun pada bo o ohun gbagbe charge awon ohun bo and that is the end inu ko to ni ati lo ropu e
2: won ju be
1: awon boya won se pe won mo pa yan ki tan yoyan yi na ni
2: emi o le ma dagbere mo ko le yan ni o je kara ile so ile keji mo ni mo nlo
1: odo
2: odo oluran lowo re mo wa o komo si olomo si oni won nkan oluran lowo la je ora wa
1: oluran lowo eria
2: eru eru won gboro pa lorun obi kan kini ko je ka pe ipin awon omo lomo ti an ni kiri omo to 40 ti wa ni ti won ero lu ni won eri baya eberu olohun
1: christian christian yo tatatore christian
2: Mami ko ko imagine pe ati owe ti wa lo wa ta to ti ri baya kini ko je kilo bo lo je feel e je ti gba role alafarada
1: si wa nta wo nkan minus ta wa be yan kan ba su maru wa
2: kilo ba de kilo ba de je mo price
1: e mu agodi straight
2: je mo price
1: emi ti me mi so mi pe ki rara mo jade ola se gba nkan be
2: so ba tek olohun fe lo mi o binrin
1: iloku lo ni o le ri seje
2: ira baba la wo lo ran mi ise to lu gba lorun mi
1: leleyi
2: si bi pe ajeye
1: leleyi
2: ise to lu gba lorun mi ya ajeye
1: ni leje there's love in sharing we le bo
2: e ni damu ri mi leye sin
1: o le wa
2: a o si se akan sise lori
1: awa no gbadua yi
2: siwo
1: sari
2: ki esi
1: yo si se
2: e o gbegba ope
1: le keyin ojo
2: a lo re mi e o gbegba ope
1: ba la se orun
2: Oyu te mo di onu ko jogo e fun yin.
1: Christa, bayi pe laji na wa bo gbe ibeje.
2: Ibeje omo omo ni yun.
1: Omo mi ewo.
2: Emi ti mo ti cassette ara mi.
1: O ya si yan gbogbo wa kawo bo se mo ri.
2: Bawo leyin sin.
1: Iro ni gbangba ni.
2: E se gbangba.
1: Je wo se agbara Olorun.
2: Olorun mo tele mi.
1: Ah, ara e bodi.
2: Ajo je lodo. Okay. Ko si wala.
1: E bodi.
2: E se wala le o, e gba yi o.
1: E gba yi ju.
2: E ba bu ro dana ko mo pe mi.
1: E dakun o, ijo le ya wa nbi yi o. When the mother-in-law went to share so ba teki egbo olorun bo se aye yan kan yin droti anilo lati ba yin fo
4: egbo le o ya wa e ka so olotu
1: ile ise sunshine properties
4: be ni odun ni wa aisha imofoloko
1: a mo yin dada pelu ikoni 32 fm kile to ni fun wa losan yin
4: oruko mi ni esther falade mo soju fun ile ise sunshine property ile ise sunshine property ka ti e to bere ohun ko ohun a fe ki gbogbo awon musulumi
1: be fe gbadura ni Ibẹ̀rẹ̀ ká tó bẹ̀rù ń kó wọ̀ jẹ́ ká gbàdúrà.
4: Irọ́ o, a fẹ́ kí gbogbo àwọn Mùsùlùmí wípé a kú ìmúra ọdún o, ẹ̀mí ò ṣe púpọ̀ ẹ̀ lórí ilé ìpè. Iléeṣẹ́ Substance ló ní kí tẹrú tọmọ wa kí a di onílé lórí. Nítorí tiwa náà ni Substance jáde lọ́sàn-án tòní láti jẹ́ ká mọ̀ wípé a ní àwọn estate kan, a dẹ̀ ní àwọn ilé kan tó wà fún títà. Fún àwọn tó bá fẹ́ invest, àwọn tó bá fẹ́ ralẹ̀, àwọn tó bá fẹ́ kọ́lé. Won lanfani ati bawa do opo olotu awon kan wa loke okun to je pe won ti sise owo wa nle won si fi wa fi de nkan mole nle e bawa do opo ile ise substance property oni ele bado opo to je pe eni ifokan bale ti ko ni si pe eni kan gbowo yin sa lo abi mole bi kan yo fewo ola gba yin loju ko si ru e lodo tiwa so ni substance property ani orange estate
1: orange estate
4: ani mango estate and any apple estate oúnjẹ sì tó wà ní olóje ní ológun ẹrú 3 million naira òun ni Orange Estate wa. Mango Estate wa wà ní Akufo 2 million naira ni olóòtú ṣe ti ẹ̀rí nǹkan tíjọba ń ṣe ní Akufo lọ́wọ́ báyìí. Ọ̀nà tán ń ṣe níbẹ̀ yẹn àkúnṣe kékeré o. Tó bá yá nísìnyìí. Gbegbegbe kẹlẹ tera báyìí.
1: Ìyẹn níbi tí ilẹ̀ yín wà àbí.
4: Bẹ́ẹ̀ni tó jẹ́ 2 million naira. Tẹ gbogbo àwọn tó bá ń gbé lọ́nà ẹ lọ bí wọn àwọn tó ń gbé lọ́nà Akufo wípé bó ni ibẹ̀ yẹn ṣe rí nísìn ó ti lajú gidi. Téèyàn bá fẹ́ kọ́ supermarket síbẹ̀ yẹn kódà àbúbá kọ́ ilé epo síbẹ̀ yẹn àjẹdógbò ni. A dẹ̀ nílẹ̀ ní Ayégún Olómi ibẹ̀ ni Apple Estate wa wà 4 million naira òhun ni ilẹ̀ wa tó wà ní Ayégún Olómi.
1: Ẹ arábìnrin Esther ǹjẹ́ ó ṣe ṣe pẹ̀lú bí ẹ ti ń ṣàlàyé pé ìdàgbàsókè ó ń dé bá àwọn àdúgbò yìí jẹ́ ṣe ṣe kí ẹ̀kúnwó kò gun orí ilẹ̀?
4: Lọ́wọ́ báyìí ẹ̀kúnwó ò tí gorí ẹ̀ àmọ́ ó ṣe ṣe kí ẹ̀kúnwó gun orí ẹ̀ tán bá ẹ mọ̀ bó ṣe jẹ́ 2 million naira báyìí nísìn gbégbégbé tètè gbé báyìí kó tó di
1: pé ẹ̀kúnwó
4: gun orí ẹ̀. Bó ṣe lè sanwó òun ni pé ẹ lè sanwó kìṣì lẹ́ẹ̀kan náà tí ẹ sì gbà lẹ́yìn tàbí tágbára ò bá gbé ẹ̀kan náà kẹ san 40% kẹ wá sọ 60% tó kù láàrin oṣù mẹ́fà mo dẹ̀ tuntun wá bá wọn kọ́ sí gan bí láti kó yé ara lé dáadáa
1: ẹ ṣàlàyé ẹ
4: fún wípé 3 million naira yẹn ẹ lè kọ́kọ́ san 1.2 million naira yẹn tó jẹ́ 40% fún àǹfààní àwọn tí ò lè san lẹ́ẹ̀kan náà àwọn kan wà iṣẹ́ oṣù là ń ṣe wọ́n sì fẹ́ nílé lórí ìtí láńlọ́ọ̀dù fojú ẹlòmíì rí ò dá wọ́n sì fẹ́ nílé lórí 3 million naira yẹn àǹfààní ń bẹ fún yín láti kọ́kọ́ san 1.2 million naira tí ẹ sì san 1.8 million naira tó kù láàrin oṣù mẹ́fà tẹ bá kí 1.8 million naira sí oṣù mẹ́fà 300,000 yẹn lóṣooṣù.
1: Arábìnrin ẹ dákun ọ̀rọ̀ àwọn onílẹ̀ ńkọ́ tó jẹ́ pé nígbà tá a bá sanwó olè tán ìní ó di wọ́n dé o ṣẹ́yìn ti yanjú gbogbo ìṣòro ọ̀hún ṣé kò sí irú rẹ̀ lọ́dọ̀ títí àbí kí ni ìfọ̀kànbalẹ̀ tó wà nù látìralẹ̀ pẹ̀lú iléeṣẹ́ Soft Sand Properties.
4: Ipe ọmọ ẹ̀ǹtẹ̀ báyìí lórí ilẹ̀ wa bóyá àwọn tó ń bá wa ṣọ́bẹ̀. Àwọn tó ń bá wa ṣọ́bẹ̀ ni ilẹ̀ tó bá òfin mu ni Soft Sand Properties ń tà. Gbogbo ilẹ̀ wa òun ló ní kí lorúkọ ẹ̀.
1: Àwọn òwe ẹ̀rí máa jẹ́ mi nìṣe.
4: Bẹ́ẹ̀ni
1: lórí àwọn ìwé
4: bẹ́ẹ̀ni tó jẹ́ pé ẹ̀ rà ẹ̀ lọ́dọ̀ tiwa kẹ́ ẹ̀ tí wàá gbọ́ ikán tí wàá tà fẹ́ lómìn. Láíláí
1: níbo iléeṣẹ́
4: Soft Sand iléeṣẹ́ Soft Sand Property a ní ìbáṣepọ̀ pẹ̀lú 32FM àjọṣepọ̀ tó dán mọ́rán
1: ṣẹ́ṣọ̀ tèmi nìyẹn
4: iléeṣẹ́ yín àti iléeṣẹ́ wa wọ́n jọ ṣe kí ni wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ báyìí ni. Soft Sand Property wà ní Laughter House Premier Hill Mokola Onílé Gogoro Street ni ní Ìbàdàn ibẹ̀ ni Soft Sand Property.
1: Àwọn nọ́mbà wo la lè pè sí kẹ́ tó dárúkọ nọ́mbà àwọn ìtàkùn ayélujára ta ti lè kàn sí àwọn ilé
4: tàbí ilé ṣe rí olóòtú ẹ̀rí máa jẹ́ mi ìṣó ìbẹ̀ lórí TikTok o ìbẹ̀ lórí Instagram ìbẹ̀ lórí YouTube lórí Facebook wa ó dì wà lórí website wa ẹ̀rí máa jẹ́ mi ìṣó bẹ́ẹ̀ lórí TikTok wa at Substance Property òhun lórí TikTok page wa lórí Instagram at Substance Property ni lórí Facebook náà at Substance Property. Website wa dere www.softsandproperty.com fanfani àwọn tí bí mo ṣe ń pè yẹn ó lè mọ iye wọn dáadáa mo fẹ́ pè dáadáa softsands Soft Sands Property lórí Facebook lórí TikTok lórí Instagram gbogbo ilé wa gbogbo ilé tá à ń sọ pé a fẹ́ tà gbogbo ìlú wa ńbẹ.
1: Àwọn nọ́mbà wo la lè pè yín sí tó bá jẹ́ pé a ní ìbéèrè kan tàbí bíi méjì láti bèrè.
4: 091
1: ẹ tún pè lẹ́ẹ̀kan sí
4: 091
1: tàbí
4: 091 15 15 55 55 00 00 55 55 091 15 15 55 55 00 00 55 55 ẹ̀dẹ̀ tún lè pé àfàlàmbòrò kì í sórí 08
1: máa fi sí pé a parí
5: bisi
4: iwo lo oro ile nikan ni ke ba oga so o
5: pari
4: oro ile
5: nikan so fun pe a pari
4: oro ile nikan ni ke ba oga so 080 55 55 76 76 70 84 84
5: se bi si lamboro kilo so number re
4: beni
5: awon ya agbalagba ti won nilo se won le pe number re na
4: won le pe afala
5: better ti won need you
4: ah iro iro awon to need ile
5: won need you
4: awon to need ile to fe ra ile to fe ra le e la afani ati pe oga mi sori ero ba eni so ti mo pe ye awon tun wa ni awon ile fun tita olotu ani 18 bedroom apartment ni apata ani 3 bedroom bungalow ni oluyole lori 2 plot of land adeni 4 bedroom bungalow ni orogun lori 2 plot of land te ba fe ba do opo e la afani ati wa ri wa ni office wa to wa ni Laughter House Premier Hill Mokola ni ilu Ibadan
5: oja e seun iya wa sugba won dukia te so yi na to ba je pe mi na se ni awon ile tori ile wa kan wa ni pagun a fe ta tita ni nta se n wo gan ni pe koda bo mo kan be to je lamuru ba ba ta o na mo ni te ba fe ta iru awon le kini awon gbe se ta ma gbe to se je wi pe substance properties oni mo fe ki won ba mi ta ile ni
4: te ba fe ta le te fe ta ile e la afani ati wari wa ni office wa ni biba e de ke ba tin bo e mu awon documents te mo wi pe o ba ofin mu to je pe ta ba ti ri eri mo je mi
5: temi ba kan lo gbe genje saka e mo
4: a mo a le gbalẹ lowo yin ro a le ba yin taru e awa ko la taru e ile to je pe o ba ofin mu
5: yoda e je mo ma yonda yin e pe number yin le kan si papa e pe ti lamboro ki tori awon to ba need oyun na oya oya oya oya
4: ile ni o 080 55 76 70 84
5: oruko yin ati le se te soju fun
4: oruko mi ni Esther Falade mo soju fun ile se Substance Property
5: e seun wo to awon ni riju ba ile ma gba iko ni 32 FM 94.9 assalam adigun o na ni o ti gba se on were were ba ina o ni gbe gbogbo yin te n gbo wa na ani sofemi ati duki aba ti radi fun odun leya ile ode ja se mo fun wa e ja sodun niwon awuriwo ni gbabode olubi npe fatoye lokomi ka ni ojo rere happy

0: kò sólókì tí bí ìjì mèrè láyé mi.
1: 32 FM 94.9.
2: Wọ́n ti ní ọ̀gá nìkan láwùjọ òkúta. Mẹ̀bẹ́ ti mọ̀ pọ́gá níyàn láwùjọ rẹ̀ pé ayé. Ẹ̀yin tèmi nílẹ̀ lọ́kọ̀ lọ́dọ̀. Rẹ́ẹ̀ nílẹ̀ lọ́kọ̀ lọ́dọ̀ lẹ́yìn odi. Bẹ́ẹ̀ bá ti ṣe tẹ́tẹ́.

0: Lẹ́yìn tó ti ṣe ẹ̀rí ju rẹ̀ nínú ikọ̀ ti Royal Antwerp lórílẹ̀-èdè Belgium àti fún àwọn àkókò kan nínú ikọ̀ Southampton nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì kó tó di pé ó tún mọ́nà ibòmíì pọ̀n ní orílẹ̀-èdè ti Czech Republic nínú ikọ̀ Dynamo Sesk. Ṣùgbọ́n ní báyìí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọkùnrin ọwálé ọdún wá fún ara ní ìsinmi bí ti máa ń ṣe ní gbogbo àkókò tí ọlídé tó bá ti wà ní o wọ́n ti kéde ikú rẹ̀ ní ọ̀nà tí ò yé ẹnì kankan nígbà tí bí kàròyìn sí etí gbọ́ yìí wọ́n mọ sorúkọ ẹ̀ fún nígbà tí àsìkò bá tó àbí kákú mẹ́ta ṣọ́ọ̀bù victor udo ní ẹ̀pọ̀rúkọ agbábọ́ọ̀lì wọ́n sì sọ nípa bí ọmọkùnrin náà bó ti máa ń dálẹ̀ tó bá ti wálé fún ìsinmi ní òpin sáà ìròyìn wọn dùn lápá tí bẹ́ẹ̀ torí mo sọ fún pé péréte làkókò tá a ní torí pé ajé bugbájẹ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tọ̀ọ́ ní ẹni tó bá tún gbé wọ̀n nínú àwọn ìròyìn òun náà láti sọ fún yín ẹ jẹ́ kí n dúró lọ́dọ̀ àwọn obìnrin orílẹ̀-èdè Nàìjíríà ìdíje ẹlẹ́kùn mẹ́fà ní ti àwọn mẹ́ta mẹ́ta ní ìsọ̀rí méjì tó wà nínú líìgì obìnrin orílẹ̀-èdè Nàìjíríà àwọn mẹ́ta ní ìsọ̀rí àkọ́kọ́ àti mẹ́ta tó ń bẹ ní ìsọ̀rí ẹ̀kejì bí ròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ ní ìlú Port Harcourt ni wọ́n ti gba ìdíje balógun ẹlẹ́kùn mẹ́fà tó jẹ́ ti àwọn obìnrin níbi tí a ti rí àwọn èèkàn kugbù nínú ìdíje ohun tí wọ́n ta kàngàn lára àwọn mẹ́fà ohun tí wọ́n mọ̀ ta kàngàn nínú ìdíje ti ẹlẹ́ni mẹ́fà tí ó fi lè sọ ní pàtó ta ló gbadé líìgì àwọn obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà ti sáà ta wà nú ẹ̀ ikọ̀ Bayelsa Queens Edo Queens Rivers Angels Robo Queens Nasarawa Amazons àti ikọ̀ tó ṣẹ̀dé Abia Angels ni wọ́n jọ gba kiní ọ̀ní mẹ́fà mẹ́fà kò wá tí ìsínú àwọn ikọ̀ tá a kà kalẹ̀ tó jẹ́ pé ó ti gbà lẹ́ẹ̀mejì láti sáà 2021 kálukú retí ẹ̀ ayáfi ikọ̀ ti Bayelsa Queens tó ń gbà ní ọdún 2022 àti ní ọdún 2025 nìkan ló ti gbà lẹ́ẹ̀mejì Edo Queens náà bẹ́nu kí ni Bayelsa sọ fún wa torípò àná gba ti 2024 ọwọ́ Bayelsa ni ètò tuntun jù lọ́wọ́ ká máa wo bí tíbẹ̀ ó já sí nínú ìdíje ti Roland Garros the French Open tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Faransé pé nǹkan ti ń bẹ̀lẹ̀ ń bẹ̀ ọ́ kódà ẹ̀fọ́ ti ń jẹ́ bàálù afaimọ̀ káwé ó mọ̀ sùn lébi ṣebí lànà náà ìsìnkú àná sọ nípa ti Emmanuel Dukanu ní ìpele tàwọn obìnrin tó yẹ pé ọtẹ́sì ọpítẹ́rìsì ọbọ̀sọ ọmọrílẹ̀-èdè Argentina tí ẹ ṣẹ́ sí lágọ̀ọ́ ara tó sì wà lè dànù omi ìtú ṣẹlẹ̀ lẹ́ni fún ìgbà àkọ́kọ́ ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré tí ó tún ta kàngàn lórí amọ̀ mò ń sọ nípa Moise Kwame tó wá fúngbà àkọ́kọ́ sínú ìdíje Roland Garros ọmọkùnrin ti dáwẹ́bẹ́ o ọ̀rọ̀ Yannick Sinner làwọn èèyàn ó rò bí ìgbà tó jẹ́ pé ìròyìn tiẹ̀ ní ò fẹ́ léwura jù lẹ́yìn tí Carlos Alcaraz tó ti kúrò nínú ìdíje látàrí ìfarapa ẹ̀ ń gbà pé Yannick Sinner ẹni àkọ́kọ́ lọ́wọ́ báyìí òun náà ló gba Monte Carlo Masters bákan náà Italia Open òun náà ló kó dání ọdún ẹ̀ làwọn èèyàn rò pé ìran ó wà ṣùgbọ́n ìran ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló gbọ́yé lénìí nígbà tí ọ̀dọ́mọdé Moise Kwame tó wá fúngbà àkọ́kọ́ tó ṣe pé òun ni ẹni àkọ́kọ́ tí yóò kọ́kọ́ na ẹ tó ti gba ìdíje ti Grand Slam kankan rí látìgbà tó ti di ti elérò tó ní ìtumọ̀ yàtọ̀ sí ti àwọn ìgbà aláìláì bí ròyìn ọlọ́run ṣe lóun ó dùn ó nìyẹn bóyá kábélé náà sí kálẹ̀ bàrẹ̀ àtúpalẹ̀ torí pé àkókò kìí ṣọ̀rẹ́ ẹni ibi tá a bá dé olùkọ́ ni ose mourinho ni a ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti ń kaakọ fún àwọn tó jẹ́ olùṣàkóso nínú ti Real Madrid wípé rú fẹ́ àwọn agbábọ́ọ̀lù tá a fẹ́ lélẹ̀ irú àwọn tá a nífẹ̀ẹ́ sí tá a nílò lélẹ̀ àwọn kan báyìí ni ó dùn ọkàn báyìí ni ó lọ ó dọwọ́ àwọn àgbààgbà lónìí mo kí apá kúrò lẹ́jákèjádò àgbàlá yìí lẹ́ẹ̀kan sí Abimbola Lami lórúkọ mi Sporting Crystal a sì kúnnú kulu díẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tọ̀ọ́ ni ojú tẹ bárí ìkàdí ẹ̀ka ni.
1: Ridwan Adegunle Clevan kí.
2: Akínkùnmi ìdọ́lọ́kùnrin kì í kàbọ̀.
3: Islami Olajuwon Kẹ́bíṣọ́ yìí lóhun kì í pe ẹ̀ka àbò sórí àkọ́tọ̀ ètò náà.
0: Yà jẹ́ ń bèrè látọ̀dọ̀ ọ̀kan láwọn jábẹ̀ láti bẹ̀rù ẹ súnmọ́ gẹ̀rẹ́ kè é bùyàn jẹ kè é súnmọ́ yẹn ó jura wọn lọ sorry ó jura wọn lọ mo rí ìròyìn yẹn mo sì bo bọ́ra máa sọ pé àwọn èèyàn máa ń wò bóyá èmi mo pé bóyá torí mi ìrówó rí mi ìgbọ́dọ̀ tán ra mi fake life ò jẹ́ kí n rà lánàá mi ìpìlẹ̀ ìrówó rí ẹ̀yìn tí mo fi ń jẹ o $6 million ni price tó wà lórí trophy champions league látìgbà tí mo ṣe pé tó ní ikọ̀ yẹn tó ti di alága gbogbogbò fún àjọ tó darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ ló ti yọ̀ǹda kẹ́lòmí ò mọ ṣàkóso lọ bó láyọ̀ láti sọ fún yín pé bí owó yẹn ṣe pọ̀ tó $6 million mo ṣe pè ní kí àti àwọn ikọ̀ olùkọ́ni àtàwọn agbábọ́ọ̀lù kan lọ́pìn.
3: Tá a bá ní káwọ nǹkan tí ó ṣẹlẹ̀ bàbá ètò ni lóòótọ́ $6 million amòye tó yẹ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá amò tó cost. Ẹ̀wọ̀ wọn máa sanwó àwọn pléyà gbogbo àwọn mẹ̀tíláṣí
0: orí ìṣúkọ ẹlọpin ni
3: ẹlọpin ni wọn ní kọ lọpin ni ẹlẹ́yìn ẹ̀pọ̀ wọn ní ẹni tó bá tó gba gbásùn lọ́yẹ́ ni tó pé lè rè omi oyún tẹ̀tà wa ní ká lọ wọ àpàṣùn àlè sọ pé kìíní tó pé lọ́ọ́ ilé ìta àwẹ́jà lọ́wọ́ bóyá pátí mo ṣe bẹ́ẹ̀ tà sọ ohun gangan ní ààrẹ àjọ caf eleyi yato se pe boye mi nikan ni o na e to tu jare ajo CAF te po ohun na tu wa ni club in to wa lowo ti e gangan ale mo so pe $6 million lo nbe ninu apasan en to bo teyan ba lo poke o e je ka lo wo ne net to to gangan ni lowo pe okay o kini pass mo se pe gan ta ba ni ka lo wo network te pe elo gangan lo gangan fun e what bo e tele to file to ye po nlo awon iko re yi pa ma elo di sunday awon na na tu wa gba idije CAF Champions League

0: Hello.
1: Wallahi wallahi.
0: Network yìí ò kẹ́ ẹ, a dẹ̀ fẹ́ gbóyin o.
1: Mo ń gba drip lọ́wọ́.
0: Ẹ ya.
1: Ẹ dẹ̀ jíjà mi, ẹ gbọ́ program, mo gbọ́ program yẹn, ẹ dẹ̀ jíjà mi, Yemi Glory lórúkọ mi.
0: Yemi Glory agbórin.
1: Ẹ wá ta.
0: Ní ṣàìsàn o, kí ló dé tó bẹ́ẹ̀?
1: Ṣé
0: ó fún ilé àlejò lóde eré ni?
1: Sorry,
0: ẹ máa sinmi, o ní òde eré, Ọlá Ìjẹsà, sorry o, ẹ máa kí màdámù. Máa mi olúfúnkẹ́ bó kí n dáadáa o. Exclusive yọ́nà ìbí àná yìí, ọ̀dọ́n. Adúpẹ́. Hello. Irú tá bá parí Champions League yẹn. Ẹ kúrò lẹ́ o.
1: I don't know.
0: Mama lo ma seri mi ta ba pari Champions League tan bayi exclusive mo lo fa lagbaye to ro si ojo mi gan o ba nkan to po je o ma ba ri mi bi ani si mo ya kiyan ni hello
2: hello
0: e kure le
2: hello
0: e kure le o network ni o right hello
2: Mr.
0: Pastor Abimbola, assalamu alaikum for Jolong.
2: Oh, and I need the man.
0: Hey, shut up, who could it?
2: You want to be clever, and I appreciate your lapo. I tell you, you have to go away, you have to go away, and then you have to go to photo. Don't money, lágbàrá ọlọ́run wọn ti gba jàpẹ́ ẹ pọ̀ ní ilẹ̀ yọ̀ kí ilẹ̀ ìdánwò
0: ó ti yé mi
2: ṣé ọmọ ti jẹ́sí dáàbì sí
0: yes
2: spectator ti
0: spectator ni chelsea sí wonderful nurse sí ajayé lójú
2: máa tẹ̀lé jẹ́ nígbà kẹta
0: bó ti yé mi àwa ò kì í ṣèkà ṣùgbọ́n first match àbá kọ́ bá manchester united gbá náà jẹ́ kí n wo tíìmù tó láàánú náà ẹ kàn bá ń fún Bruno Fernandes bí gìgì sẹ́wọ̀n mo fẹ́ wo tó ń bẹnu ọpọlọ Carrick hello bí àlọ́ ìtọ́ lọ́mọṣẹ́ ni àbí ó wà hello ege mọ ohun tó wáyé tutù wọ́n sọ̀kẹ́ ni ó jàre ahín
3: sá àtìrì kí ní ẹlọ́dọọdún síkáwọn bọ̀ lọ́la ni
0: lọ́la ṣe é rí kí wọ́n gbẹ̀rẹ̀ lẹ́yìn ni
3: ara ayé kíkà gbẹlẹdọdún bẹ tí wọn fún wa nù.
0: Ibi iṣẹ́ lèmi ń wá.
3: Ibi ìyá Victor wà nílé.
0: Ìyá Victor wà nílé, ó ti lọ sọdún pẹ̀lú àwọn àna rẹ̀. Àwọn ni wọ́n pọ̀ fún ẹran pẹ̀lú àwọn ìyá ọkọ rẹ̀. Àwọn ni wọ́n pọ̀ fún ẹran, wọ́n wé péréke.
3: Àwọn ẹ̀ṣẹ́ ń jọ fún àwọn ìdílé.
0: Èmi náà lọ wí ẹran, mọ̀ lọ yídì máa gbabẹ̀ lọ wí ẹran. Àwọn àfa àlẹ́ máa ń pẹran àdúgbò tá a bá ti yí ti dìde báyìí a mọ̀ yí lé ká ni ṣe é pẹran ẹ kò mẹ́rin ẹkún ara yín ọ̀dà ẹran yín kéré lára kò lè lọ́rùn tó tóbi gbogbo ilé tẹ́ran ọrùn ẹran yín bá ti tóbi àwa àfa ẹ̀ táwọn bọ̀ wá parẹ́ kò mẹ́rin okun ilé àwọn clever kò mẹ́rin okun ilé àwọn dọ́lápọ̀ kò mẹ́rin okun ilé mẹ́wàá mo ṣe ro dídí ẹran ọlọ́run ló ní kéwú àwa yìí sì pẹran pàgífà lẹ́yìn ibi ìsúnlẹ̀ láì yọ já ni kì í sí àwọn ọbẹ̀ tí máa ń dẹran láàmú ọlọ́run wọn gbá àwọn ẹran nu ẹ má fún mi lórí ẹran kò mẹ́rin okun ti dá àfáàmù tí ò ń bẹ́ta láti bá àwọn èèyàn lálá pẹran lọ́la àdé ìsàlẹ̀ òsì àpẹran tí ilé kábíyèsí àtúlọ̀ pẹran tí ààrẹ mùsùlùmí náà olúpẹran òfin pẹran land àwárí jẹ́mọ̀ lọ́wọ́lọ́wọ́ fún tọ̀sán torí àdédúpẹ́tọ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn ẹni gbogbo àwọn ni máa ń dà pé ní ọlọ́mọ tó mọwọ́ ọ̀jámọ́ onígbàjámọ̀ tó mọ̀ bọ́ abẹ́ ìjìká tí ọjà ṣe ìtọ́ roko mọ́ díẹ̀ pẹ̀tàn jẹ́ra yìí ó jẹ́yàn alhaji babatunde adedo first bev limited thank you so much alhaji lati adiamo lórílẹ̀ èdè amẹ́ríkà Alaji Mosura de amare Muslimi wan bada o ga so lo pani up gunners mo le tin Saturday o mi ma ti dodo infinity the life infinity aje ko te do mo njaja ki bayi ni mo njaja ni fetin fashion concept ni challenge se ro so mi ni abi nwo Alaji Adebisi Abdul Latif odun ayo la se o won na me ko rejo Gugu mo lati lo lati ato kete de sale beyan bayi lo be won bi faji po ni nwa bo si muslim won rara won ka gba pako legbe gba legbe keji ni won tulu e ko toni faji be yen lewu faji be yen won mo lo le mo regret ni pe ha awa ni won pe ni eda bi Bola Lamid ojo ayan la se o fila kai kun o awon adugo kan wa to je pe mo man koja mo man gbo tawon go so lai fo kan won gbo kere kere ti en le lura won kere kere baba jo mi nu re ohan le mo ko pon mi o keru todo lori lonu orun okun ri won ni space fa won eyan ti ba nbo bi mo para re danu odayo la se e ma gbo mu kai bayi lo

0: bí gbogbo igi bá ń wọwé nígbó igi ọ̀pẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé alubata nrẹsẹ jabata onílù dùdùn fìdùnnú pòwe àpọdùnnú bẹẹ aluṣẹkẹrẹ onagẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé
2: 32 FM 94.9
3: laughter house
2: orí òkè tètè premier
3: mọ́kànlá ìbàdàn
4: ó ya ki mo kyo life fun mi lowo won lo ti mo wa nibi e furu e damu e de ni akoba ni badan lo wa o to ba ti nbo ko wa ba mi nibe 32 FM o ya wa

0: ilé ìjìnlẹ̀ mo tó ti dé o sórí ètò ta pè ń lẹ́yìn iṣẹ́ ọdún iléyà special láwà yìí lágbára lọ́wọ́ ọlọ́run ẹnu ọ̀bẹ wa ò ní sílẹ̀ kàkà tí e sílẹ̀ yóò yà sí nǹkan mìíràn ni o yóò sí àgbò ìṣòro gbogbo ẹ̀ màálù
1: àkúnmí
0: lóríṣiríṣi. Ẹ kúlẹ̀ o.

ẹ̀kábọ̀ padà sórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́ iléyà special edition lẹ́ni àtọ̀là. Bá a bá wò lù ìbàdàn dáadáa a rí i pé kò fi gbogbo ara fẹ́ sí sún kẹrẹ fà kẹrẹ láwọn ibi tèmi gbà kọjá ni o. Bẹ́yìn bá wá rírú ẹ̀ lọ́dọ̀ yín ẹ lè jẹ́ ká mọ̀ ká lè sọ fáwọn èèyàn bí wọ́n ṣe rìn. Bá a bá wá rẹ́ni tó jẹ́ pé ó tẹ̀ ń wọ̀ lù ìbàdàn for the first time tó wá ṣalábàápàdé rédíò tó dẹ̀ ń wọ̀ alternate road tó lè gbà tí ò fẹ́ sún kẹrẹ fà kẹrẹ kankan. Wá àwọn ìgbàgbọ́ tèmi gbàgbọ́ ni pé ìlú tẹ̀yẹn bá dé tí ò bá tí ì sí fún kẹrẹ fà kẹrẹ ń bẹ̀ ẹ pé ìlú yẹn ò tí ì dìfẹ́lọ́pù tó lẹ́vù yẹn nìyẹn. Ọlọ́run tí ò sí fún kẹrẹ fà kẹrẹ ládùúgbò yẹn ó fẹ́ ṣe bákan development ibẹ̀ kù díẹ̀ ẹ gbogbo ẹ̀ kàn ń lọ gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ ẹ̀yin náà wò ló èkó náà ẹ dábùjá lẹ́yìn àwọn tá à ń sọ yìí ìbàdàn ló tún kù lẹ́yìn ẹ̀ pọ́tá lẹ́yìn ẹ̀ àmọ́ máwọn kàlábá gbogbo ẹ̀ mọ́ra wọn ó máa ń súnkẹrẹfàkẹrẹ ọkọ̀ máa ń sábà wà. Àjàjà tó bá dà sí kọ ọdún báyìí tóníkàlùkù máa ń wálé lẹ́ẹ̀kan lọ́dún.

ẹ káàbọ̀ sórí ètò lẹ́yìn iṣẹ́ ilé ìjìnlẹ̀ ti dé o. Ọlọ́run ló bá wa ṣe látọ̀nú tó lọ di àkókò yìí.

bọ́ọ̀lù àdúgbò yín tí ò sí ó dọ̀ mọ́kànlá tó fi dé challenge gẹ́gẹ́ lójú ọ̀nà wà mọ̀lété tó fi dé géètì ojú ọ̀nà yẹn sì dáa oríta pèrèdé lọ́jọ́ náà múlòkó bó o nọ́nà bẹ́ẹ̀ ẹ̀yin ará olùǹdé bó o lójú ọ̀nà ọ̀dọ́ yín ẹ̀yin ará muslim àdéhùn ọ̀nà ọ̀dà àwọn ẹlẹ́ẹ̀lẹ́ àdéhùn ní muslim wọ́n lọ sọ́nà kí ló kọ̀ọ̀nà bíi iná ẹgbẹ́ dáa túbà ẹgbẹ́ dáa túbà a lọ já sí àwọn ọwọ́ ọ̀nù ọwọ́ ọ̀nù wà á bá kú òǹbẹ̀ wọ́n á lọ ìwòrò òdùlọ sọ́nà adégbàyé mọ̀ bóyá wọ́n ti sí ojú ọ̀nà kejì ẹgbẹ́ mi débẹ̀ 070-5500-949 ẹjá júwe ọ̀nà fúnra wa sango tó dẹ́lẹ̀ ilé ọ̀nà apẹ́tẹ́ ó lójú ọ̀nà tó dọ́jọ́ ọ̀jọ́ sí mọ́níyà mọ́níyà sákẹ́ ilé ẹ mọ́ falẹ́rìn o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ travel day 6-7 ẹ suspend ẹ sáàárọ̀ ọ̀la ọmọ bí táyà yín òkú ní sọ fún yín gbóhùn ojò ọgbẹ́ mọ́ fojú yín hàn yín mọ̀ lẹ́gbẹ̀ẹ́ títí ẹlòmíín inú yín ò ní extra tire níbi tí ò ní wispana ẹ̀sọ́ àtayà ẹlòmíín ti jò ẹ̀sẹ̀fẹ́ travel ẹ̀yìn tẹ́ ń lọ ìjẹ̀bú òde ìjẹ̀bú gbọ́ àmúrèlé ọdún ẹ̀jẹ̀ sọ́ra yín ẹ̀bú mọ̀ pé gbogbo ọ̀nà ọbẹ̀ yín wọ́n ní ká sọ́ra wa dáadáa lọ́nà ọbẹ̀ gidi gan-an.

0: ẹja kí gbogbo àwọn mùsùlùmí wa pátápátá alhaji babatunde adedo baba ojú òní tì yín ẹ ṣe ẹ kú àtìlẹyìn wa ẹ kú fẹ 32fm ẹ kú fẹ àwa àbúrò yín tá a wà ń bí ẹ ṣe o ẹ kú fẹ tẹ ní sí délé ìjìnlẹ àjọ pé fúnra wa ni a kú ọdún a kú yèdùn èmi wo ṣe púpọ̀ bó ni ṣáájídé ni alhaji kabiru jalaruru lámúlòkó aróná láti sọ ẹ̀wọ̀n retí wa alhaji àrósúlè àrósúlè ní mọ́kọ́lá alhaji lásàyè bàkó aróhólò alhaji mutí ọlálékan mùláàkì gbogbo apátápátá kú ọdún o ọlọ́run ló mọ bí láti wá jẹran báyìí
1: wọlọ́run. ẹ má jẹ́ èmi gbàgbọ́ ò bá ṣeun kẹrọ pé ẹ ní sùúrù o nígbà ìgbọ́rọ̀ owó látọ̀dọ̀ yà ṣeun ẹ ẹ̀dá yà ṣeun o. nílé bá ṣe bá ṣe ọwọ́ ajá mi lànà ẹrú bọ̀.
0: Bá a ṣe mo sábà bẹ́ẹ̀ bí o jẹ́ yá ṣe ń lówó owó ni ẹ mọ̀ fi rán mi sí ìyẹn lásìkò
1: lọ́wọ́ òní. Ìyá jẹ́ bẹ́ẹ̀ kó wọ́rọ̀ ni. Owó àná ọjà bọ́ọ̀n
0: àbá
1: gba 10,000 bí bá ń bọ̀ lálẹ́ ní ọmọ wọ́rọ̀
0: kì í. Ìbá ti ní oṣù sẹ́ndì ẹ̀ sí kò bá ti sẹ́ndì ẹ̀ sáà kan ti kébìrì ti ẹ̀kọ́ fowó sọdún
1: náà. Àwọn owó ìgbà 32 ni ó ti tẹ nọ́mbà sójú ẹ̀ pa.
0: Bó o ní bo láti jẹran ọdún báyìí.
1: Ọ̀dọ̀ ọ̀rẹ́ náà ni ojúlé mọ́gàjì mọ̀ ń bọ̀.
0: Ilé mọ́gàjì ò wá sílé o. Wọ́n lo.
1: Bí o wọ́n gbélé lọ ni ebi ẹ ti ṣètò lẹ̀.
0: Èmi ẹ̀ sí nlé. Àwọn ibi tí
1: lọ. Àwọn ibi tí
0: lọ. Àwọn ibi tí mò ń lọ ni mo ti ń kí wọn.
1: Ọ̀rọ̀ náà kí wọ́n lè àpàdé lọ́rùn.
0: Àbí o. Abilékọ Dásọ́lá.

0: gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá tó jẹ́ mùsùlùmí ayé akíyín o lágbára lọ́wọ́ ọlọ́run ẹnu ọ̀bẹ yín ò ní sílẹ̀ o ibi ó bá kù sí ni ẹjẹ́ á mọ̀ o ó lè yọ ẹran nígbà míì kó mọ yọ ata ẹ bá yọ ẹran ó lè mọ yọ ata bóyá nǹkan síbẹ̀ ló sì fẹ́ kù díẹ̀ ẹjẹ́ á gbọ́ bóyá tá a sì sèsì bóyá bí ìrẹsì bí ẹ̀bọ̀ lígbà léyà èmi láìkì ìrẹsì àpàláì àmọ̀lámọ́ máa ń láìkì ẹ̀wọ̀n aṣèwédú ẹ̀yẹn kó ra ní ẹ̀gúsí fẹ́ẹ́fẹ́ ló ẹ̀gúsí fẹ́ẹ́fẹ́ ló dé ẹ mọ́ jamala yẹn ó gbóná jù mọ́ mọ́ lọ lẹ̀ mọ́ lú ẹ̀ lọ́nà fún ẹ sì mọ́ dín ẹran yẹn ẹjọ́ wá lólómọ́ òyò náà àwọn tinú ẹ̀ ẹ̀yìn olè yẹn kọ́ máa fi ń jẹ kà àwọn ẹran tó bá dùn èèyàn máa ń fi yẹn gẹ̀rẹ́ sí ni ẹ kò yé eyín ni.
1: kò sẹ́ni tó lè fi kàbí onírèsè.
0: àbẹ̀rẹ̀ rà bá ń dín kó gbẹ dáadáa kí n ra kó síbi inú séèfù ọkọ̀.
1: ti pọnpọn.
0: wọ́n kàn mọ́ ayé da ọlọ́mọdé àkúbá ẹ̀.
1: ó bá jẹ́ ẹtì kàkẹ́kùn lékeleke lẹ́lẹ́kùn èmi mọ yẹ o.
0: Zero eight zero twenty four zero four three zero six seven. If you ever defend, catch.

0: ni n ò ní yé búramúramù níjù méjì àsúnrí ò sí lọ́jà gbọ́ ìkànnì tí ó ṣe bíi 32fm sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀ 32fm 94.9 à ń fẹ̀ nígbà gbogbo ayé.
1: Jesse Giori awo ti bomirin mu koko dagba erin la pere idunu 32fm 94.9 fe yin e laughter house ori oke tente premier makola ibadan

0: Ẹ ti rò pé bóyá sáfíìsì online náà lẹ tún máa padà sí àbí? Ẹ kò sí bẹ́ẹ̀ ń padà sí online. Mo ti gé báyẹn tẹ́ ẹ bá ti wo tẹ́ ẹ bá ti jákí ń farabalẹ̀ ṣàlàyé ẹ ní sùúrù o. Ẹ farabalẹ̀ náà. Torí ìdùnnú tí mo bá wọlé síbi yìí ó láàmì làkà ó jẹ́ dùn. Eléyìí fún wa ilé dùn mọ́ mi. Ìgbà àkọ́kọ́ rèé tẹ́mi wòlíì. Actually èmi gan ló yẹ kí n wá sí ibi.
1: Bẹ́ẹ̀ni.
0: Màá rí GM. Ìdí tí wọ́n fi lo ìpè ẹlòmíì láti sí ibi wọ́n máa sọ fún mi. Nígbà tẹ́ ẹ ní odindi wòlíì àgbà. Àgbà nínú àwọn wòlíì. Ní ìkànnì tó ń fi líǹdì yẹ with laughter. Tó jẹ́ pé gbogbo rẹ̀ ló ń. Láti ìta ni mo ti rí antenna. Ó ga gogorogoro. Ibi tára ti fún mi ni wípé àwọn area ibi tí n bá ti fẹ́ gbé sí kàn ní 32FM. Tó jẹ́ pé èèyàn ṣe máa tẹ máa dragi, a máa search. Ìsí tó bá ti tẹ̀ lọ́wọ́ kan, ó débẹ̀ confirm. Inú mi jẹ́ ìdùn. Ohun tó da ohun ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Oríire dé. Oríire kò ní dìbàjẹ́.
1: Àbí.
0: Mo sọ̀rọ̀ mọ́ látòkè tó fi délẹ̀. 32FM ní dojú ẹ̀. Ìlérè yẹ́lò ń dojú ẹ̀. Black tún mú. Red tún wà ńbẹ̀. Kọ́lọ̀ yẹn náà ni. Kọ́lọ̀ ẹ̀rín ni kọ́lọ̀ wà. Yẹ́lò black and red. Àbí wine ni. Ó dàbí yẹ́lò black and wine. Eren black wọn la gba ba san so ṣe red re abi wine
1: inu mi lo dun si ja
0: ṣe wo idunnu ni abi si color e si color olonu e dun
1: inu mi lo dun ji sa
0: oni lo bu alagba se orange re abi red
2: red ni baba mi
0: red ni baba e da baba wa leku
2: o da ba
0: le mi si ko ti inu mi kan dun ni shake Oh my God. Oh, ẹjọ́ wọ́n yín sí Ọlọ́run
2: àwọn.
0: Gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ kan ní 32FM. Níbi tó bá ka yín mọ́, ẹ máa ju wọ́n yín sókè. Ẹ sá pé Olúwa ọ̀ṣẹ́.
1: Olúwoṣẹ́.
0: Ilé ìtútù tẹ́ ẹ ṣe yìí. Ilé tuntun rèé.
1: Olúwoṣẹ́.
0: Àwòṣípìlẹ̀ àwọn dámí ẹnu.
1: Olúwoṣẹ́.
0: Ó ṣe gogoro. Ó fanimọ́ra. Gbogbo ẹ̀ ló ń ta sọ́sọ́ inú stúdíò yìí. Ó gbogbo ẹ̀ bó ṣe ní mi kété. Nínú mi jẹ́ ìdùn ṣe. Bó ṣe wà láì àwọn iná bó ṣe tàn sí mi bó bí mo ṣe ń tàn bí
1: ògo
0: ògo tó wọlé wá ẹ kò sáàrùn
1: mi yẹyẹyẹyẹ
0: bàbá gbé yẹyẹyẹ. Olúwa ṣeun ńlá
2: fẹ́ mi.

0: kaabo pada sori ijo lori afefe pelu woli agba ti ijo gangi eto to nlo lowo lowo na niyan woli agba yin lo wa mi o the prophet with the oil of gladness ah mo ti woju ago ago je ti e ti wa lo to ti bo je n sare gbohun awon eyan mi kan ti e ki mi ni ranpe Jesu Kristi oluwa wa
1: amen
0: adura la n gba tele 0809700049 tabi 0809062000949 hello e ma kale o
2: e kale o ri agba
0: e kale ma
2: e pele sa
0: e se mo dupe ma ibo le ti n pe to clear kete kete bayi
2: lati bon photo ni
0: bon photo le ti n pe ninu ki eyan wa iranlowo ati ki iranlowo ri eyan ewo lo da juma
2: ki
0: ranlowo ri eyan lo da ju jare iranlowo ma ri yin
1: amen
0: eje nje ka egbele kan ninu se le gbele se le gbele eyan
2: Ẹ já try
0: rẹ wo. Ṣé try ẹ? Ṣé try rẹ wo? Ó yá. Ṣé kí n fún yín lẹ́sàn-án pù abẹ́ tí mo bá ṣe mọ́ ń ṣe?
2: Èmi náà ti mọ̀.
0: Ẹ ti mọ̀. Àdúrà bánsà, àdúrà bánsà wà ń bí àti Brother Joshua Talẹ́fẹ́ gbélé nínú wọn.
2: Àdúrà bánsà.
0: Àdúrà bánsà. Ó yá o. Ṣé ẹ ti ṣe tán mà? Gbogbo ẹ ti ẹ̀ clear mo ń gbọ́ yín dáadáa ni. Kọ́ ẹ sọ yín leléyìí. Ẹ dákun ẹ bu omi díẹ̀ fún mi ẹ bu omi fún mi.
2: Busola ni.
3: Busayo ni.
0: Ó ní Busayo ni mà.
2: Bukumi ni.
0: Gbà yẹn.
3: Bumi ni.
0: Ó ní Bumi.
2: Busuyi ni.
3: Buki ni.
0: Ó ní Buki mà. Ó ní Buki. Ẹ ló mọ́ mi.
3: Wọ́n ti lọ.
0: Ó ní Buki. Buki.
2: Buki.
3: Time up.
0: Wípé ẹ̀ tí ẹ̀ ẹ̀yin lè máa kọ́ pè mí ní nínú 32 FM níbi tí a wà yìí
1: fresh place
0: ní fresh place yìí máa dá credit yín padà fún yín akọ̀wé bá mi note 3000 fún wọn kí ló parí nọ́mbà yín ná.
2: 9943
0: kí lẹ́kọ̀ẹ́
2: owó mo fẹ́ o
0: 3000 owó náà máa sẹ́ǹsì yín 9943 ẹ bá mi kọ́ lẹ̀ ẹ ṣe mà àmìnà yà rọ̀bì yes ma hello ó ti wọlé hello lápá abẹ́yẹn
4: hello àbáwòlì
0: ẹ mà ká lẹ́gí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè mí.
4: David Amọ̀bàjì láti òjé.
0: Láti òjé ló clear báyìí. Ibi tá a wà ní ìsìn clever jẹ́ bàbá nínú kéèyàn wá ìrànlọ́wọ́ àti kí ìrànlọ́wọ́ rí èyàn èwo ló dáa jù sá.
4: Ìrànlọ́wọ́ rí èyàn ni
0: o. Ìrànlọ́wọ́ máa ń rí yín fúnra
1: yín.
0: Àdúrà bánsà àti Brother Joshua Talẹ́fẹ́ gbélé sá.
4: Ẹ jẹ́ kí n mú Joshua.
0: Brother ṣé ẹ ti rẹ́dì sá. Ẹ bá mi fá ẹ̀fá ọbẹ̀ tó kù nínú pọ́ọ̀tì yẹn fún mi ẹ̀fá fún mi.
4: Fádàrẹ́ni.
1: Fátáyìní.
0: Ó ní fátáyìní sá.
4: Fátáyìní.
0: Ẹ́.
4: Fátáyìní.
0: Ó ti sọ fátáyì ẹ̀yin ni kẹ́ ẹ sọ mí báyìí.
4: Fáfúnmi ni.
0: Fáfúnreni.
1: Fátímọ̀ ni.
0: Ó ní Fátímọ̀ ni sá.
4: Fádèjì ni.
0: Ó ní Fádèjì.
1: Fáṣuyì ni.
0: Ó ní Fáṣuyì sá.
4: Fámú ìwá ni.
1: Fámásì ni.
0: Ó ní fámásì ni sá.
4: Fámi ni.
0: Ẹ kí lè pé.
4: Fámi ni.
0: Fámi, wọ́n ní fámi ni.
1: Fámi kí lè pé.
0: Ṣé fámi.
4: Fámiyàn ni.
0: Fámiyàn, wọ́n ní fámiyàn ni.
1: Fámílì ni.
0: Ó ní fámílì ni. Ilẹ̀ ẹ ló gbèdé. Ẹ jẹ́ ń fún yín 2000 kí n dákẹ́ torí ibi tá a wà yín dùn mọ́ mi nínú
3: lọ́pọ̀lọpọ̀.
0: Ẹ jọ kí ló parí nọ́mbà yín.
4: 9515.
0: Ẹ ti jẹ 2000 náà. 9588. 9588.
5: My name is Dr. Ayobami Ajewole. I'm the prophet with the oil of gladness. I see you again next week by the special grace of the Almighty God. I greet Adura Bansa and I greet Joshua Ayobami Ojo. The Lord bless you, real good. Can I tell you something? Good night. Have a pleasant night rest. I love you.
6: 32.
7: Junika gbe radio mi 32 FM ti wa okay.

yírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bí wẹ́ẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

ẹja jọṣẹra wa lóṣùṣù ọwọ àti kristẹni àti mùsùlùmí àtàwa oníṣẹṣe ìkan náà ni gbogbo wa ọlọrun ọba òkè lójọ dá wa o ìyẹn ni yóò bá fi máa ń sọ wípé ìkan náà ni kọ́nkọ́n ni ò dá wọ́n máa ń yà mí lẹ́nu lónìí táwọn kristẹni tán bá ń ṣọdún táwọn mùsùlùmí bá ní kò sí tó kà wọ́n bẹ̀ tàbáwọn mùsùlùmí wọ́n ṣọdún àwọn kristẹni wá ní kò sí tó kà wọ́n bẹ̀. kódà báwọn mùsùlùmí bá ń ṣọdún iléyá tàbí wọ́n ṣe ìtúnú ààwẹ̀ wọ́n bá gbóúnjẹ ọdún lọ rèé fẹ́ lómi ó lè pé kristẹni lòun òun ò gbọ́dọ̀ fẹ́nu kan. náà táwọn kristẹni bá ń ṣe kérésìmesì tán bá gbóúnjẹ ọdún lọ fẹ́ lómi ó lè pé àràámù òun ò gbọ́dọ̀ fẹ́nu kan o mùsùlùmí lòun o. ẹ má màjẹ́ á fi ẹ̀sìn ká fi bara wa lójú jẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ má màjẹ́ á fi ẹ̀sìn ká fi ba ilẹ̀ yorùbá jẹ́. ohun mìíràn tí ń gbà táwa wà ń kékeré nígbà tá a sì kéré tá a ń ṣe wéébọ̀ ní gbogbo àsìkò náà àwa ò ti rí ní ìrírí wípé ẹnìkan kristẹni ẹnìkan mùsùlùmí ẹnìkan oníṣẹ̀ṣe o. bẹ́ẹ̀kẹ̀ ilé ayé ń dá sí ilé ayé ń tò ó ń gún lásìkò náà gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lásìkò yìí kìí ṣẹlẹ̀. ní gbogbo àsìkò tí mò ń sọ yìí gbogbo wọ́n ń bọ̀ o wọ́n ti jẹ́ ẹnìkan gbé o wọ́n ti fá ẹnìkan lórí o kò ń ṣẹlẹ̀ lásìkò náà. pàápàá àwọn ọmọ kékeré ẹ mọ̀ wípé ọmọdé ò lólódì ọmọdé ò mọ́lé olódì.

pebe any center ni wipe ile mama na o koju si head center to ala bule wa ileria to bingba na ko ba fe lo ra nkan lodo ya yin wa ni lo ra wa ni center o lo ra wa ni center o se wa ri mama center ta nso awon omo won ko si ni obe ki sele ni gbogbo odun ile ya ni won ma nperon fun mama won wa wa so malu nla mota won ragaji tabi ki won so agbo mole ragaji batojo won ba ti so agbo yen mole boyo kojo keta o kojo merin ti won ma pa nla won mo kekeke lati ma lo be lati ma ibe lati saaro ibe la sosan ibe lati sale ta ma ba malu sere jo won ba wa fe pa eran ohun na ohun ta ma be awon ti won pa kini kan wa ta ma ni ki won fun wa legiri legiri la wa npe to ba ti fun wa kini na to ba ti yo fun wa a ma lo re le mo giri a ma le mo giri tike tike legiri legiri gbo awon ore wa ti awon obi won ba pa eran lasiko na gbogbo be la ma nde gbogbo nje ton ba sise lojo odun gbogbo e la ma nje bo ba dasiko ti wa na ta won baba wa ba pa eran kiresi awon ore wa ti won je muslimi gbogbo won wa tun wa sodo ti wa na won wa jeun baba si so nje ohun ton a fi ranse sopolopo eyan ba won na ba se ti won ton won a fi ranse sopolopo eyan eni won fun ni tutu eni won fun ni sise kaluku a ma jeun inu wa ma dun pa nsodun ko sele ya meya lasiko na o awon baba wa ki ko nje ta won muslimi ba gbe wa o awon muslimi na won ki ko nje ta wa kristiani ba gbe lo fun won o nkan si ntuba o si ntuse ṣùgbọ́n lónìí lẹ máa gbọ́ tí mùsùlùmí kan a máa pé mùsùlùmí lòun òun ò gbọ́dọ̀ fi ẹnu kan oúnjẹ kérésì ẹ máa gbọ́ táwọn kristẹni míì wọn a máa sọ kristẹni làwọn àwọn ò gbọ́dọ̀ fi ẹnu kan oúnjẹ iléyá ẹ má máa jẹ́ á fi ẹ̀sìn balẹ̀ yìí jẹ́ èyí ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo olólùfẹ́ ètò. ó yá wálé pátápátá ọlọ́wọ́ button ẹ ká alẹ́ sà ẹ ká alẹ́ mà ẹ ká alẹ́ lọ́mọdé ẹ ká alẹ́ lágbàlagbà. Ile-iṣẹ́ rédíò 32 FM 94.9 nílùú Ìbàdàn. Ibẹ̀ láti ń lórí ọ̀fẹ́ láti kàn sí yín lálẹ́ ibẹ̀ láti ń dábí ẹdun tá a sì ń rọ̀ bí òwe. Bá a ṣe ń fi léyìí kí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam wípé assalamu alaikum ìwọ́n wí wọ́n ní mọ̀ alaikum salam àkú ọdún àkú ìyẹ̀dún ọbẹ̀ ò ní sílẹ̀ o ojú gbogbo ọ sì máa rọdún. Ẹ káàbọ̀ sórí ètò àdìtú níléeṣẹ́ rédíò 32 FM. Ibi lápá bí láti máa ń sọ nípa oríṣiríṣi àwọn ẹranko. Ibi lápá bí láti ń sọ nípa oríṣiríṣi àwọn ẹyẹ. Lápá bí láti ń sọ nípa oríṣiríṣi àwọn tó ń fàyàfà, àwọn tó wà nínú omi, àwọn tó wà lójú ọ̀run, àwọn ejò lóríṣiríṣi, àwọn ẹranko lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kìkí kẹ wá mú kalẹ̀ towó, kẹ mú kalẹ̀ tọmọ, kẹ mú kalẹ̀ tàlàfíà àti taìkú ti ṣe bálẹ̀ tọrọ. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tó wà láyé tí ò lórúkọ tiẹ̀. Olúfẹ́mi omílá ní lórúkọ tèmi o. Bàbá mi ní Jealous Born lẹ́lẹ́rẹ́ àdùbí. Ojú pọn kókó má fọ́ ọkọ Láídé. Ojú pọn kókó dáná súnlé bàbá nìkẹ́ èmi àdùbí. Ànímọ̀ bí èṣù.

ní wọ́n láti dá ìtàn ìrìn kìrìndò nínú gbó elégbèje dúró lọ́sẹ̀ tó kọjá. Ibi tí Adé Foríti ẹ̀bọra tí wọ́n pàdé nínú gbó tó ti mú wọn lọ sí ọ̀dọ̀ èṣù ní ọ̀rọ̀ àpáàdì nítorí ó ń wálé bíra. Èyí tí wọ́n bá kọ́lé ilé ìgbéga ọ̀rọ̀ ibẹ̀ láti dá dúró èṣù wá mú wọn lọ sóríṣiríṣi ibi ó ń fi àwọn èèyàn tí ìyà ń jẹ lọ́rùn àpáàdì tí wọ́n ti hu ìwàkiwà nínú ayé ó fi ń hàn wọ́n. Ibẹ̀ láti dá dúró ẹja wá tẹ̀síwájú láti bẹ̀. A tún rí ẹnìkan tí ó wà nínú ìkòkò irin. Ìkòkò náà gbóná tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé gbogbo ara rẹ̀ ló pupa dẹ́dẹ́. Gbogbo ara ọkùnrin náà bó bòròkòtò. Ó ń ké ara ń ta mí o, ara ń ta mí o, ara ń ta mí o. Àánú rẹ̀ ṣe ni ṣùgbọ́n èṣù kò tilẹ̀ sọ pé òun gbọ́ nǹkan tí ó sọ. Ó wí fún Adé Foríti pé ẹni tí orí yìí ti rán awọ ẹranko mọ́ ènìyàn lára lóde ayé. Ó sì ti fa ẹni náà fún kìnìún pa jẹ. Ó ti gbé ènìyàn sínú pósí láàyè. Ó sì ti ní kí wọn ó kan pósí náà pa. Ó gbé onítọ̀hún sínú pósí láì jẹ́ pé ó ti kú. Wọ́n so okùn mọ́ ẹnìkan lápá àti lẹ́sẹ̀. Àwọn ìránṣẹ́ èṣù méjì fà á. Wọ́n fira iná ìléru tí ó tóbi tí ó ń jò tí ó gba gbogbo agbègbè ibẹ̀ lọ. Ọkùnrin yìí ń ké ṣùgbọ́n wọn kò fi sílẹ̀ bẹ́ẹ̀ ni kò kú. Àwọn mìíràn wà tí wọ́n ti fa apá wọn kan ya kúrò lára wọn tí wọ́n ń gbé kùpùtẹ́ tí ó kù káàkiri tí ẹ̀jẹ̀ wà bàlàbàlà lójú apá tí wọ́n fà ya lọ tí ojú egbò kò sàn tí ẹ̀jẹ̀ kò dáwọ́ dúró tí wọ́n rìn bẹ́ẹ̀ káàkiri. Ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn ará ọ̀run àpáàdì ló ń jẹ irú oró tí a sọ wọ̀nyí. Àwọn tí wọ́n ń jẹ irú ìyà búburú bá wọn ni àwọn tí wọ́n ti jẹ́ alágbára ní ìgbà ayé wọn tí wọ́n sì ti lo agbára wọn láti fi dá ọmọ ẹlòmíràn lóró irú èyí tí a ti dárúkọ gbogbo. Adé ibìkan tí a bá ọkùnrin kan tí ó rọra jókòó ní òun nìkan tí ó ń sọkún tí ẹnikẹ́ni kò sì sí ní agbègbè ibi tí ọkùnrin náà wà rárá. Ìgbà tí èṣù sì fi han Adé Foríti ó ní olówó pátápátá ni eléyìí nígbà tí ó wà ní ayé ṣùgbọ́n kò fi owó rẹ̀ ṣe ẹnikẹ́ni lóore. Ó lé gbogbo ènìyàn kúrò lọ́dọ̀ rẹ̀. Èyí fẹ́ kí ẹnikẹ́ni ó súnmọ́ òun. Nísinsìnyí ó ti kú. Ó wá sí ọ̀dọ̀ mi. Ó ń wá kí òun tilẹ̀ bá ẹnìkan sọ gbólóhùn ọ̀rọ̀ kan ṣoṣo. Ṣùgbọ́n kò rí. Ó di 500 ọdún tí ó ti dé ibi tí ó wà yìí láì sọ̀rọ̀ sí ẹnikẹ́ni. Onírúurú ẹ̀dá ni ó ń jìyà ní ọ̀run àpáàdì. Àrí bàbá tí ó yìnbọn pa ọmọ rẹ̀ láyé. Ìyá tí ó fún ọmọ ní ògùn jẹ láti pa ọmọ. Àbúrò tí ó lu ẹ̀gbọ́n pa. Àti ọ̀kẹ́ àìmọye ìwà burúkú gbogbo tí àwọn ọmọ ènìyàn hù. Ẹ̀ṣẹ̀ pọ̀ láyé. Ẹni tí ó bá fẹ́ mọ bí ọmọ ènìyàn ti burú tó kí olúwa rẹ̀ lọ sí ọ̀run àpáàdì nítorí ẹ̀ṣẹ̀ tí ẹnikẹ́ni kò lè fi ẹnu rẹ̀ sọ tàbí kí ọwọ́ kọ́wọ́ kọ sílẹ̀ fún àti káwà nínú ẹ̀ṣẹ̀ ọmọ ènìyàn. Ṣùgbọ́n inú èṣù pàápàá kì í dùn láti ṣe ibi. Kò sì ń lè ṣe ibi láì jẹ́ pé ọmọ ènìyàn fún un ní ààyè. Òun pàápàá wí fún Adé Foríti ó ní Adé Foríti, inú mi kò lè dùn láéláé nítorí èmi pàápàá ń fẹ́ fi ibi ṣíṣe sílẹ̀ n kò lè fi sílẹ̀ ni. Ìbẹ̀rẹ̀ ni n kò ti tètè kó ara mi ní ìjánu. Ṣé ni mo bẹ̀rẹ̀ ní ibi kékeré ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni ìwà búburú mi ń bí si tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé lónìí yìí tí ó ti tó ẹgbẹ̀rún ọdún sẹ́yìn tí mo ti ń hùwà ibi wọ̀nyí. Ó ti di àṣà mi gan. Ó ti di oúnjẹ fún mi. Èmi pàápàá mọ̀ pé ìwà tí mò ń hù kò lè ṣe mí ní àǹfààní ṣùgbọ́n àti fi ìwà wọ̀nyí sílẹ̀ kò ṣeé ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kìí ṣe ìgbà gbogbo ni mò ń rí ààyè láàrin àwọn ọmọ ènìyàn nítorí bí ọmọ aráyé kò bá ti fi ààyè sílẹ̀ bí ó ti wù tí mo sa ipá tó n kò lè rí ààyè láàrin wọn. Mo rántí ní àìpẹ́ yìí tí mò ń ti ọkùnrin kan kí ìjà bẹ́ sílẹ̀ láàrin òun àti aya rẹ̀ ṣùgbọ́n ìwà alákọ̀rí obìnrin yìí tutù jù fún mi. Bí ọkọ bá ti sọ̀rọ̀ líle ni òun sọ̀rọ̀ tútù. Bí ọkọ bá ti ń fajúro ni òun rẹ́rìn. Ìgbà tí ó ṣe ọkọ pàápàá lé mi kúrò lọ́dọ̀ ara rẹ̀. Mo bá tún bá ìrìn kiri mi lọ. Ìgbà tí èṣù parí ọ̀rọ̀ yìí Adé Foríti rí pé àkókò ti lọ. Ó wí fún èṣù kí ó mú òun lọ sí ọ̀dọ̀ àwọn lébìrà tí òun fẹ́ nítorí òun fẹ́ tètè padà. Èṣù bá mú un lọ ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wa nígbà tí a dé ibẹ̀ tí ó jẹ́ pé àwọn ẹranko ni a bá kìnìún àgbọ̀nrín ẹkùn ìkòkò ẹfọ̀n irin màálù ràkúnmí ẹṣin àgùtàn ewúrẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ajá ológbò èkúté òkété àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
ṣugbọn igba ti esu de ibe ti o na owo soke bayi ti o ni ki meji la ninu won jade se ni ari ti awon eranko won yi pada ti won di eniyan o fi meji la ninu won fun adefuriti o tun rerin keke bayi o ni emi ni mo so won di eranko mo ti mu won kuro ni epo eniyan won ko gbodo kuro ni ibi ti o ti ri won yi mo nlo won fun ise sise ni leyin yi o ni e pada si epo yin were ni gbogbo awon eniyan won yi tun yi pada ti won di eranko afi awon meji la ti o fi fun adefuriti ni adefuriti mu wa si ile re bayi ni ari bi oran apadi ti ri ibi buruku ni pelu ayo ni awa na fi pada bo nitori se ni gbogbo ibe run su ko si nkan kan ti eniyan ri ti o ba ni lojumo ko si orin kiko ko si erin ko si ki enikan ba enikeji sere ibanuje kun ibe de enu bi a ti pada de ajule orun ti a sifila airi ori wa ti iya adefuriti wa ti adefuriti njise fun ni okunrin arewa alaso funfun kan wole ase iranse olodumare ni ti o ba adefuriti soro ni ede kan ti awa ko gbo nibi la pari itan yi si loni irinkirin do ninu gbo elegbeje lati owo baba wa olopẹ ti o fagunwa kọlọhun o dele fun baba yen a tun tẹsiwaju lọsẹ to nbọ ṣugbọn eto aditu si ntẹsiwaju e dara po mo wa lori Facebook lati ri fọnran video eranko ta fe so lale lori Facebook ete 32fm 949 feyin e 32fm 949 feyin e ibe leti ma ri fọnran video na wo en le oje e ku kale.

ẹranko ni Yoruba pe ni ekulu dododo ekulu awon loyinbo ni won pe ni common breaker ekulu ni Yoruba pe ekulu dododo ẹranko kan wa ta ti so tele boya nbere odun boya ni bi ipari odun to koja tapi ni ekiri iyen ni black duika ekiri sugbon eleyi ni ekulu ekulu ekulu common duika lara won molebi antelope ni eranko yi ilẹ̀ Africa ni wọ́n sì pọ̀ sí jù ni wọ́n pọ̀ dáadáa àwọn olùgbó bí ìjágbójádùn ni àwọn ẹranko yìí ni wọ́n máa ń wà igbó tó jẹ́ pápá díẹ̀ igbó díẹ̀ pápá díẹ̀ igbó díẹ̀ pápá díẹ̀ igbó díẹ̀ ẹranko yìí ni yóò bá ń pè ní ẹkùlù àwọn gbó ìjágbójádùn tí kìí ṣe gbó kìjikìji làwọn ẹranko yìí ni wọ́n máa ń wà àwọn òwà fẹ́ràn kí wọ́n máa sáré bí àwọn ẹ̀yà antelope tó kù dípò bẹ́ẹ̀ àwọn máa ń farapamọ́ ọ̀lẹ́mì ìwọ̀ ọjà òun lọ̀rọ̀ tí wọ́n wọ́n ní abàyẹ olólùwọ̀n ò ní jẹ́ ó bàyà gbogbo wa dípò kí wọ́n máa sáré pé kán ti wò pé eré dá àwọn lójú eré dá wọn lójú eré làwọn fẹ́ fi gbára àwọn kalẹ̀ kì í ṣe pé wọn ò lè sáré o ṣùgbọ́n ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n sá pamọ́ kí wọ́n kò rí èṣù ológun dádúró ẹranko ni wọ́n wọn yìí sábà jẹ papọ̀ bẹ́ẹ̀ bá rí wọn tí wọ́n pé méjì bóyá akọ kan àti abo kan tí wọ́n fẹ́ ṣe yòkínyòkín nígbà míì kẹ̀ àwọn ẹranko yìí akọ àtabo wọ́n jọ máa ń wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n máa ṣe lọ́kọláya papọ̀ wọn ò ní yára wọn sílẹ̀ wọ́n jọ máa wà ó máa ń ṣẹlẹ̀ etí wọ́n máa ń gùn ó máa ń rí nọ̀yànọ̀ya ìrú wọn kì í gùn púpọ̀ ọwọ́ méjì iwájú ẹsẹ̀ méjì lẹ́yìn bẹ́ẹ̀ bá ṣáà ti rí ẹtu bí ẹtu ṣe ń rí gan-an náà ni ẹkùlù lórí àwọn ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà láàrin àwọn méjèèjì àwọn ẹranko yìí wọ́n iṣẹ́ ẹranko tó tóbi gan o eléyìí gan tẹ́ ẹ̀ rí tó tóbi yìí wọ́n fi kámẹ́rà wọ́n fi fàá mọ́ra ni o ìyẹn ni wípé wọ́n zoom ẹ̀ wọ́n bá wọ̀n wọ́n lórí wọn èyí tó bá ti tóbi wọ́n ìwọ̀n ju bí kílò mẹ́ẹ̀ẹ́dógún sí ọgbọ̀n kílò lọ 15 to 30 kilograms àwọ̀ bí àwọ̀ eérú mọ́ àwọ̀ ilẹ̀ẹ́lẹ̀ ló máa ń wà lára àwọn ẹranko yìí bẹ́ẹ̀ bá wo iwájú orí wọn báyìí wọ́n máa ń ní àwọn irun dúdúdúdú kan tó máa ń fà láti bi orí wọn títí lọ wọ ibi iwájú ẹnu wọn tàbí mú wọn báyìí ìlà dúdúdúdú kan máa ń fà ńbẹ̀ irun ló máa ń wà ńbẹ̀ irun dúdú báyìí ara nǹkan tẹ́ fi tètè dá mọ yàtọ̀ sí àwọn ẹtu tó kù nìyẹn wọn kì í tóbi púpọ̀ àtakọ àtabo ẹkùlù ni wọ́n máa ń ní ìwo ẹ sì lè rí míì tí ò ní níwo lórí ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà akọ a máa níwo abo náà a máa ní ìwo àtakọ àtabo ni wọ́n máa ń níwo ṣùgbọ́n ìwo táwọn akọ ó máa ń tóbi ju ti àwọn abo lọ
ebu ewo won si ni ke gogan sasara bi ti igala iwo won ma nkiri sugbon o ma mu o ma nkiri sugbon o mu atakiri eroja dun aaro kutu wai titi lowo irole lawon eroku yi ni won ma n jade sita awon eroku ti yoruba n pe ni ekulu to loyinbo n pe ni common drinker aaro kutu titi lowo irole ni won ma n jade ohun to wa so awon kan di ero ale tabi ti won to fi ma n jade loru ohun ni ti asiko ta wa to ba gbona gan tabi apa abi ti won wa nu igbo to ba gbona gan ti gbona na po to ru yi to koja kire mi nigba mi won mo ma jade laaro titi lo di osan won wa jade ni role won wa nta titi lodo wa le titi di o onje eranko kan to ma nfura gan se ti ri iwo won ti mo so se ri wipe sososo ni bi iwo etu na sugbon o mu ko gbodo ki boyan ni ibi kokan koda bo se ese bo se ikun ibi kini to ba ki bo lara ayan tabi lara eranko mi se ti ri e wo won o kere sugbon akere kuro ni eranko ti won pe ni ekulu mo ni won ma nfura gan won ma nfura gan tifura ohun ni won ma rin imu won gbòòrùn gan etí won náà o gbọ́ràn gan fúndì èyí won ma nfura won ma ntètè gbòòrùn tí ẹranko kan bá ń súnmọ́ wọn won ma ti gbòòrùn ẹranko náà láti ọ̀nà jíjìn bẹ́ẹ̀ náà kò sí bẹ́ẹ̀ranko òun ṣe lè rè yọrìn wọ́n máa ń tètè mọ̀ gbogbo eléyìí ló mú wọn jẹ́ ẹranko tó ní ìfura yàtọ̀ sáwọn ẹ̀yà ẹtù yòókù àwọn eléyìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà antelope tá a mọ̀ ewé èso koríko ni wọ́n máa ń jẹ àwọn eléyìí wọ́n á máa jẹ ewé lóòótọ́ wọ́n a máa jẹ èso wọ́n máa jẹ koríko ṣùgbọ́n nígbà míì wọ́n máa jẹ kòkòrò wọ́n máa jẹ àwọn ẹran kéékèèké tí ò tóbi jù wọ́n máa jẹ ẹyin àwọn ẹyẹ wọ́n ti fẹ́ràn àwọn èso tó bá ń jábọ́ látorí igi tó ń jábọ́ sílẹ̀ wọ́n máa fẹ́ràn ẹ̀ púpọ̀ àwọn ẹranko tó máa wá ń dá jìnìjìnì bò wọn tó máa ń dúnkokò mọ wọn ni àwọn ẹranko bíi ẹkùn leopard àwọn ejò èrè python àwọn ajagbó lóríṣiríṣi àwọn ẹyẹ idì tó tóbi gan àwọn ẹyẹ bàgẹ̀bàgẹ̀ àwọn ìkòkò ni àwọn ọ̀tá táwọn ẹranko yìí ní lẹ́yìn náà àwọn ọdẹ ló tún kù ẹranko yìí pẹ̀lú àwọn ẹ̀yà ẹtu táwọn ọdẹ tí wọ́n máa ń rí pa jù lápá ọ̀dọ̀ wa bíi ẹ wá máa gbọ́ táwọn ẹranko yìí tó bá wà nínú ewu wọ́n yìí kàn déédé bẹ́gìjà kan máa wá sá lọ wọ́n á kọ́kọ́ dúró wọ́n wà calculative gan wọ́n á ro 1+1 pọ̀ ṣé 2 ni 2+2 nǹkan òkè ṣé 4 ni tí n bá gba bíi ó má lè lọ yọ sí mi lọ́hùn yẹn tí n bá kúkú gba ẹ̀yìn bíi ìyẹn ṣì bẹ́tà àbí kí n gan pa sójú kan gbogbo orí nǹkan báyìí làwọn ẹranko yìí máa ń ṣe wọ́n bá wà nínú ewu tàbí èèyàn tàbí ẹranko kan yọ sí wọn lójijì
wọn ò kàn ní bẹ́ kí wọ́n máa sá lọ wọ́n á fọpọ lọ́rùn ṣé kí n gan sójú kan tàbí kí n ṣe bí ẹni tó ti kú ni ṣé tí n bá sáré ṣé mo lè jẹyọ ṣé mo lè jẹ lọ gbogbo nǹkan báyìí lérò tó máa ń wà lọ́kàn wọn.

ti mọ̀ tẹ́lẹ̀ pé ẹ̀wọ̀ jọlé. Lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ kí àwa ẹlẹ́sìn Islam pé a mọ̀ pé ewu ọdún èyí ọdún iléyá tó ti gbìyànjú láti alẹ́ òní sọ́la. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó jẹ́ àárín ọdún eléyìí. Mo mọ̀ pé yàtọ̀ yàtọ̀ tá a sì lọ́la yìí kò ní jáse mọ́, a tún ṣètò ọdún tìbọ̀ náà pẹ̀lú ògo ti ọlọ́run. A pé ewu ọdún ẹ wá jẹ́ àwa sọ́ra wa o, ẹ má jẹ́ ká kọjá yìí ara wa. Orí táwọn máa kọ pé ọdún ló dé ọlọ́pàá ò lè mú wa, ọdún ló dé láti sí. Ẹ tó bá kọjá yìí ara rẹ̀ yóò mọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ ó lè. Torí pé ọmọ tó bá ti ṣe kíni, ọmọ tó bá ti dáná náà ni yóò fi orí ara rẹ̀ kó, yóò fi ara rẹ̀ tán. Ẹ̀wọ̀n tí ò jọlé, ní rogo ẹ̀wọ̀n tí mo wí, ní rogo ẹ̀wọ̀n pẹ̀lú ògo ti ọlọ́run, ní rogo ẹ̀wọ̀n. Lẹ́wọ̀n ò jọlé.

lálẹ́ yìí ni ọjọ́ mú sọlọ́kùn mo fẹ́ kí gbogbo yí ẹjẹ́ agbọ́tò ni ẹjẹ́ akọ́gbọ́tò ni pé n tí a gbọ́ lónìí n tó ti lùgbòrò pa gidi gan ni ọmọ tá a bá bá wí tí bá wà rògì ọfẹ́ sí tàṣí kí ni parun àní parun o àní parun o ẹ̀yin kọ́ yìí. Nígbà tí aráalé rí máa ń jẹ kòkòrò kí kòkòrò ẹ̀rẹ̀ rúru ò ní jẹ́ kí aráalé ó sùn àwọn tó súnmọ́ kò ní jẹ́ wo ó sùn. Ẹ bá sì ní pé èwo ò ní tọwọ́ ọmọ bọ́ sọ, òwò ó ṣe blàwùlàwù, òwò kọjá ìyára àwọn ò ní wúlò fún bàbá àtìyàwó nínú ilé. Ebi yóò sì wúlò fún ìjọba, abẹ́mọ̀ yóò wúlò fún ìjọba. Ẹ ló fi jẹ́ pé lálẹ́ yìí. Ohun tí mo bá fún inú rètò ẹ̀wọ̀n òjò lé agbọ́dọ̀ jọ gbódá.

0: ọ̀rẹ́gẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin tí ọwọ́ tẹ̀ yìí wọ́n interview rẹ̀ ẹgbẹ́ tó sọ kí lọ bá débẹ̀ sẹ́yìn máa fi kábàá ṣe skiti nítọ́ pé àwọn kan sun ẹkú lọ́wọ́lọ́wọ́ sí lásìkò ọdún nílé tiwọn tó kan gbígógó ọwọ́ adó fi ṣe skiti òfin ní ìdí followers ẹ̀sìn mi níwèé olówó followers sẹ́wọ̀n lọ́lọ́ nídìí ẹ àgbà mi ẹ̀rà mi ni.
1: Ẹ dákun ẹdíkájọ́ lẹ́nu ẹni yẹn ẹjọ́
0: ẹdíkájọ́ lẹ́nu rẹ̀. Kùnrin tẹ́ ń wò tó kún lẹ̀ níwájú ọlọ́pàá ó ti dáràn ó láwọn bandit ti wọ ogun. Ẹyìn màjí kéèyàn máa sọ díọ̀mọ̀ kó máa sọ díọ̀mọ̀. Kó máa sọ díọ̀mọ̀ sẹlẹ̀ kó máa sọ kí lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ bandit biskiti òfin ṣe skiti ni o pé ọ̀dẹ́ wọ́n wa fi lọ orí kọ́ọ̀dù ẹ̀ lókèlé wa gbé jáde lórí social media láti jẹ́ káwọn èèyàn pé tí ò sẹlẹ̀ tí ò sẹlẹ̀ oh my god.
1: Sọ wọ́n ti àárẹ̀ sí o. Arákùnrin tẹ́ ń wọ Ogun State ní agbègbè Atanta ló bá lọ ṣe fídíò torí followers lásán ẹ dákun ṣe fídíò kẹgbọ́n tó sọ kó lè jẹ́ ẹ̀kọ́ fẹ́yìn tẹ́kọ̀ máa mú fóònù tẹ́kọ̀ máa sọkú sọ wọ́n ti àárẹ̀ sí o ẹ jẹ́ kagbọ́n tó sọ náà.
2: Ọmọ olúwo yẹn ọmọ balagun gbọdọ ń gbé látọn bí ṣokoto rò nígbọ ṣokoto rò nígbọ ni ló ń gbé ṣokoto rò.
0: Ẹyin ẹ wojú arákùnrin lórí Facebook wa ẹ wojú rẹ.
2: Kí ló dé tó fi lọ pósì kí ni sí social media? Kí ló dé tó bá nítorí aláta kí ló dé tó lọ pósì? Àwọn tí mo rí tọ́ ń ṣe gbọ́n dé ìdí followers mi náà wọ́n wí gé tí ayé ni mo yé ṣe. Nítorí kí ló fi gé ni ẹ̀ kí ló fẹ́ gé ni? Followers ni ìlú yìí wọ́n fi wọ́n gé ni followers lórí social media. Ìwọ tó ṣe rẹ̀ nìyẹn. Mo fi lọ pósì pé bá nítorí aláta ta. Ṣé bá nítorí aláta ta rí mi? Mi yìí wúlà mi mọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tí mo followers lásán ní kíkọ́kọ́ mo kọ́ sílé àmì lọ sùkúl àwọn ìkọ́jà ọmọ tó wà ní ọmọṣẹ́ mi lọ́kọ̀. Nǹkan tó mọ́ kọ́ sọ́mọ́ wípọ́ kọ́ pé bandit mi torí mi wọ́n sí àwọn ọmọ yẹn ló wá lọ́wọ́ kọ́ bandit àwọn àdọ́ta. Mo ní kọ́ àzìntọ́ ṣe kọ́ sínú àwọn kinní tó ṣe yẹn mo ní kó wò pé mi lọ sùkúl mi lè kà pé kówò tó ṣe kọ́ sínú àwọn táwọn tó ń lo àdúgbò wọn tó ṣe ń lo yẹn. Gbogbo kọ sí ọmọ yẹn ló kọ kódà àwọn tó bá fẹ́ ka kọ́mẹ̀ntì gan máa ń fi fún mi lẹ́nu.
3: Mo lè ti rí ìṣẹ́jú àlejò olù.
2: Ọmọ yẹn ṣiṣẹ́ yẹ òun máa ń da màálù kì í tiẹ̀ ni. Kò ń da màálù kì í tiẹ̀ ni. Ó yẹ da màálù wá síbẹ̀ yín ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi.
3: Kí ló wáá foto bí gbàdúrà
2: fún nǹkan
3: láàrin ẹ̀ lọ́wọ́dà?
2: Mi
3: yẹ
2: fún ó ohun ó máa ń wá dàmàlúwà sí ẹyìn ṣọ́ọ̀bù mi dáadáa ó máa dàmàlúwà sí ẹyìn ṣọ́ọ̀bù mi dáadáa ó dẹ̀ máa lọ́ọ̀bì fún ìyẹn bọ́ sí ṣọ́ọ̀bù mi mo dẹ̀ fi sọ pé ó dẹ̀ ní òun ò lè ṣe ó dà mọ́ tó ń ṣe fídíò yẹn ló ń rẹ́yìn pé èmi kọ́ dẹ̀ gbà fún mi lọ.
0: Ìní ẹjẹ́ bẹ̀ mí pé ìdí àkùnrin sọ dáadáa ni pé òun mo ní Fúlàní kan tí máa ń dàmàlúwà sí àdúgbò àwọn Fúlàní ti wọ̀lú ó Ẹ̀ríkà ti wọ̀lú ó Bálíìtì ti wọ̀lú Emmanuel Díò Bálíìtì ò wọ̀lú ó ó bàdì sí pàdùkú Bálíìtì wọ̀lú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí kálukú sálọ kálukú ràkìtàkìtà ètò òṣùgbọ́n ẹ̀sẹ̀ ọ̀dà lẹ́sẹ̀ ẹ̀dí ó fọ̀ ẹ̀kọ́ ní ìdí kan ó ṣe. Irú eré wònú irú skit wònú ẹ̀sìn mi ni wònú. Ẹ̀dẹ̀lẹ́ni mo fẹ́ kẹ́ ẹ́ lóhùn gangan ṣe Fúlàní yẹn.
2: Mo ṣe kàn ní ọjọ́ Monday mo sì kejì lọ́jọ́ Wednesday mo ṣe ṣe rí ìkejì yẹn pé wọ́n mo ṣe fi díìtì ẹlẹ́sẹ̀kẹsẹ̀ pé.
0: Òwúrẹ́ ẹ̀rọ ẹ̀wọ̀ Facebook wa. Irú skiti wo ni irú skiti wo ló ń ṣe yìí irú skiti wo lele skiti sẹ́wọ̀n nìyí ẹ̀wẹ̀rẹ̀ ẹlẹ́ni jẹ́jẹ́ rẹ̀ nǹkan ṣe gan o.
1: Arákùnrin tẹ́
0: ẹ̀ kọ́ lọ́ sàánú àwọn ẹ̀dá o awana nsira wa awana na walabu e to ba ti ni apatenso te ba no relief e da ko te gba gbo wa wo lo kan kan te ko ni oh god oh we o wa ti te ra ko risa o ti te na o ti te na o ti te o ti te o ti te na ni won interview re lowo o ti te oro re bi jo si boro re ja hey
4: ora ko buru
0: bi jo ba oro re ja nibe Olorun lo le lo le yo bayi o. Ke bo wi, Olorun lo le yo, Olorun lo le yo, Olorun lo le yo. Olorun lo le yo, Olorun lo le yo. Lori ere gele le aperu eleyi. Ah. O ese skit, ya ni skit to pe o mu ilu eyan dun. Obo ke yan bale.

0: wọn gbé arákùnrin lọ sáàgọ ọlọpàá o
1: àmì àkọkọ fún
0: bí sẹlẹ yìí ọsọsà ló ti sẹlẹ ní ogun state ní ọsọsà wà.
1: Ajoko kúkú oníjó sinmi ọlọwọ kọkọrọ tí ẹ rí ẹ kò ní fi kọgi nígbó ọrùn ọmọ èèyàn ni yóò fi kọ.
0: Mo máa sọ pé ọ̀rọ̀ kẹ̀dùn rẹ̀ jẹ́jẹ́ làwùjọ máa ń wá ọ̀ràn kiri.
2: Ẹ̀wọ̀ òjò lẹ.
0: Ọ̀rọ̀ tí ó gbé ojú rẹ̀ kò gbé kẹ́lẹ̀ ká fún ọmọ ara ìwọ́ wa fà mọ́ra ń tiẹ̀.
1: Tó wà ní ọ̀rọ̀ fún.
0: Àdìyẹ nìyẹn wà máa fi kà bàbá àánú.
2: Ẹ̀wọ̀
1: òjò lẹ.
0: Téèyàn máa fi kẹ́ bá ń ṣeré. Ẹ̀ẹ̀dẹ̀rọ̀
1: mo nílé lọ bí tó wù wọ́n.
0: A kàn máa ṣe tó wù wá.

aago mẹ́sàn-án àbọ̀ gẹ́gẹ́ la wà báyìí ní 32 FM 94.7 lórí òkè Bọ́kọ́lá òkè téńté ní Bọ́kọ́lá nílùú Ìbàdàn pẹ̀lú ọ̀rẹ́ yìí Akeem Hamzat. Ẹnì kan ti wọlé. Hello. Hello. Tó ń sẹlẹ̀. Hello. Nah, we're

ẹjẹ mọ lọ lẹ kí lè máa padà wà ní jọbẹjọ a pàrọ lẹtọ káṣùlà jọjọ sunday pati wa o ẹjẹ pàdé nbẹ lago mẹwàá jọ sunday ẹ bá jẹ àdára o ọ̀rọ̀ ìdí ọ̀dá o a sọdún ayọ o a sọdún ayọ o a ní sọdún gbé adọ́gbẹ́ wọn o. ẹ wá pe nọmba mi tàbí ká bá mi ní laptop house níjọ tuesday tí ń bọ̀ bó gbé fún yín o láago mẹ́ta pàdé mi wọ́n tó wà pé á yàn ọ́ jẹ. ó kọ́ tóbi gẹ́gẹ́ ní akeem hamzat ọmọ olóòjẹ boko méjì ọmọ ọkùnrin gẹ́gẹ́ ní tíjí bẹ́ẹ̀ tó ẹ̀ lágbókò tí ọmọ ọdún yẹn gàn láyé fábàdà. a pàdé ayọ̀ níjọ́ bẹ́ẹ̀ jọ lórí ètò ẹ̀họ̀ jọlé ó dàbọ̀.

0: àwọn kan sì wà tó ṣe pé wọ́n sì wà lójú ọ̀nà báyìí tí wọ́n lọ lé iléyà. Lágbára Ọlọ́run gbogbo alágúnlé ayé. Idi ọ̀la ayọ̀ ni ó já sí àní kábàámọ̀ lágbára Ọlọ́run àní kó ọwọ́ lọ́wọ́ Ọlọ́run ò ní ṣe wá lẹ́ni wọ́n ń jí gbé lágbára Ọlọ́run bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì gba àdúrà iṣẹ́ alábìlẹ̀ kúdúrátọ̀ láì lọ́la láò lọ́wọ́ lákọ̀ àtá ìlàbìlẹ̀ àlelẹ̀ ojú òní tì Ọlọ́run wọlá àníyàn wa yóò fi dé àdúrà wa láti yóò gba àdúà wa lọ́la. Ojú òní tí wọ́n ẹ̀yin tẹ́ wà lórí Facebook ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀. Mo sọ̀rọ̀ kan ní ìjẹjọ́. Mo ní pé on behalf of my family, on behalf of my husband, so and me, so we are ready to give out some token fún àwọn kan, àwọn opó. Àti àwọn kan. Àti lára àwọn tí wọ́n join Facebook Live ní jíjẹ. And I have their names tí mo ti pick wọn. Àwọn opó tí mo ti pick. Mo ti mú opó mẹ́wàá, mo ti lópó mẹ́wàá. Torí after ìgbà tí mo parí program ní jíjẹ, àwọn opó kan pè mí. So mo ṣáà ti pick orúkọ like mẹ́wàá. I still need like maybe opó. Meta no opo meta atawon eyan si if it is this token is from me is from my husband ma de fe ke ba mi share ejo in wa lori Facebook Live let it go a long way e da kun tori Olorun e kale o e kale o
1: e kale ma
0: yes mama mi
1: ẹkú
0: ètò ètò ní ọlọ́run ló bá wa tàn yes ma hello
1: opó ni ma
0: opó ni
1: bẹ́ẹ̀ ni ma
0: kí lorúkọ yín
1: Fatima Oladejo
0: Fatima Oladejo
1: bẹ́ẹ̀ ni
0: ok mo ń bọ̀
1: ok
0: ṣe nọmba yín lélẹ̀ kí lẹ sọ
1: bẹ́ẹ̀ni ma bẹ́ẹ̀ni
0: ẹ̀yin lẹ ní
1: bẹ́ẹ̀ni mo ní
0: ok ẹ máa rọwọ́ mi
1: ok
0: ẹ̀yin tí n bá ti tẹ́ bá pè tí mo bá mú ẹ dákun ẹ ṣàdúrà fún ìdílé mi ṣàdúrà fún ọkọ mi náà tí àpò náà tí owó náà ti jáde ó ti lè hùn kó kéré tó. Hello.
1: Ẹ kalẹ̀
0: o. Kí lorúkọ yín?
1: Ọpẹ́lo Yẹrú ni Opólè mi náà.
0: Ọpẹ́lo Yẹrú.
1: Bẹ́ẹ̀ni láti Ọ̀yọ́.
0: Láti Ọ̀yọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti fún yín lówó rí.
1: Ẹ fún mi lówó rí o.
0: Ẹ.
1: Mi ìgbà kankan lórí ètò yín rí.
0: Ẹ.
1: Wọ̀lá. Kúlẹ̀ sọ mọ̀.
0: Ọpẹ́ ló yẹ rú.
1: Ẹ.
0: Ok. All right. Ẹ máa rọwọ́.
1: Ẹ ṣe ma. Thank you ma.
0: Ẹ ṣàdúà.
1: God bless you. Ọlọ́run wa pẹ̀lú ẹ̀rá mi gbà.
0: Àmì o.
1: Àmọ̀ yín ó yé o.
0: Ibi àpò ti jáde, ibi owó ti jáde lápò ọkọ tèmi ẹ ṣàdúà fún wọn.
1: Ọkọ yín wọn ò ní dòkú.
0: Àmì.
1: Èmi ṣẹlẹ̀ sí wọn. Ẹ máa gbìjà àlàáfíà.
0: Àmì.
1: Àmọ̀ yín ó yé o.
0: Àmì.
1: Ẹ máa ní o.
0: Àmì.
1: Wọn ò ní ju yín gbé, wọn ò ní jẹ́ ọkọ yín gbé.
0: Àmì.
1: Ojú rẹ̀ àánú Ọlọ́run yóò máa tẹ̀lé yín lọ.
0: Àmì.
1: Àtijọ́ àti mo ní nira fún.
0: Àmì.
1: Kò ní burú fún yín o.
0: Àmì o.
1: Ìbéèrè rẹ̀ wá pé mo pàdé ohun tí ìjẹ yín.
0: Àmì àmì ẹ ṣe.
1: Máa la wàlá fún
0: àṣà. Owó ata ilẹ̀ abẹ́lẹ̀ abẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀. Ẹ ṣe gan.
1: Má sálà. Ẹ
0: ṣe gan ni.
1: Ọwọ́ tó bá ti ṣe bí kò tẹ̀mí lọ́rùn wọn.
0: E ma gbagbe awon bull of the bullet. Ti mo soro nipa e ni jejo. Mo nbo nbe. Ate ti mo kokko soro lepa e lekan. Hello, e kale.
1: Hello ma.
0: E kale o.
1: E kale ma.
0: E kale o.
1: Yes ma. E ku se ma. Mrs. Afolabi lato mi aju.
0: Okay.
1: Yes ma.
0: Se fe appreciate o boy ni abi.
1: Only can clean you. Only can clean you. Yes, ma. Yes, ma.
0: Yes, ma.
1: Yes, ma.
0: Yes, ma.
1: Yes, ma. Yes, ma.
0: Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes

0: àjàlá tá ń ná.
1: Màá sọ pé mo tọkùnrin.
0: Àjàlá tá ń ná.
1: Sọ pé mo tọkùnrin.
0: Gbogbo àwọn tí ń bẹ nílé ọkọ tí ń dún àfojúdi. Gbogbo ẹni tí ń bẹ nílé ọkọ tó ṣe wípé ọkọ gan tí ń dún àfojúdi ìyàwó. Ní lẹ́vù wípé òun kálukú ò gẹ̀tẹ̀ ara wọn mọ́.
1: Sílẹ̀ bàbá wọn ká tán dé ilẹ̀ o.
0: Ẹyin tẹ ìjókòó tẹ bá jẹ mùsùlùmí ẹ sì lè pe
1: òun.
0: A máa gbé kọ́ọ̀lù yín lọ títí tí ń fi máa gbé kọ́ọ̀lù àwọn èèyàn lórí ètò.
1: Èwo ni kó ló bá kó ló bá torí mo fẹ́ fọ́mọ yín.
0: Nearly 2 weeks ago, ó ti dọ̀sẹ̀ méjì lónìí. Tí mo sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tó máa ń keep malice fúnyàwó. Mo sọ ní ìjẹ́jọ́ wípé máa padà wá máa sọ̀rọ̀ lórí ètò. Nítorí pé àwọn èèyàn sọ̀rọ̀ púpọ̀ lé lórí. Àwọn obìnrin bọ́ síta wọ́n fẹ̀nuwónú wọn. Arábìnrin kan pé wọ́n ní pé nìkan wà, opó ni wọ́n lẹ́nìkan wà tó pé tán bá ti pe àwọn báyìí. Ìgbà tí àwọn bá ní ìṣòro láti help wọn pé kán help àwọn, wọn ò ní fẹ́ ṣe. Nígbà tí wọ́n bá lọ tí help yẹn bá ṣe tán tó pé àwọn ti sọ̀tẹ̀ fúnra wọn, lọkùnrin yẹn ó padà wá.
1: Ojoojúmọ́ lọ ń ṣọmọ wọn kò ná ju kò sí ṣàǹsọ orúkọ ti.
0: Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn láàfọwọ́ sí mo sì sọ fẹ́ni ẹ wípé ẹni ò fẹ́ lù yín jìbìtì. Ẹni ẹlẹ́ni fẹ́ lù jìbìtì abẹ́. Ó fẹ́ fi ìyá káṣá òtún. Ọlọ́run ò sì ní gbà fún. Bí a sọ fún yóò ń yà ẹ tètè ṣé kí ni ẹ tètè yá dànù. See when you are in a relationship.
1: Mi ò ní lọ sí.
0: Unfortunately, my husband listen to that program that day. I was like, irú ọkùnrin wo nìyẹn tó lè fẹ́ máa lo ẹni ẹlẹ́ni? I was like, tó bá jẹ́ obìnrin, ó láwọn signal tó máa rí gẹ́gẹ́ bí obìnrin tí wàá mọ̀ wípé ẹni dá fún mi àbí kò dá fún mi. There are some commitments tó ṣe pé ò ní láti gbé bùkátà ẹ̀ wá gan kó tó di pé mo the next thing fun the right thing fun láti.
1: Mo fẹ́ sọ kankan láti tó sílẹ̀.
0: Irú wọn ló máa ń padà gbéyàwó sílẹ̀ tó máa di pé wọ́n máa padà máa keep malice nínú ìgbéyàwó. Tọkùnrin bá ti ń keep malice torí pé ó ti ń forun dù ìyàwó pàgbé ó máa padà bọ́ síta ṣe nǹkan tó hùn. Irú wọn ló máa padà bọ́ síta wọ́n máa yẹ obìnrin sọ́tún wọ́n á yẹ sósì wọ́n á ṣe bó ṣe hùn wọ́n á jẹ́ níṣekúṣe wọ́n á bá a sùn níṣekúṣe wọ́n á jẹ abẹ́ wọ́n á lá pléètì wọ́n á lá everything. Ẹ dẹ́nu ilé ẹbí wọ́n yí pé ṣé wọ́n lá pléètì nínú ilé wọn sọ pé ìyàwó mi kì. Mo ń keep ẹ mo rọra ń jẹ díẹ̀díẹ̀. Àmọ́ ń tẹ̀ ń jẹ. Ẹni tó yẹ kẹ́ ẹ gbòjìgìjì kẹ́ ẹ jẹ́ kára rè ó náà. Láwọn tó ṣe wípé yes pé bó ṣe wà yẹn àwọn obìnrin míì wà tó ṣe wípé yes wọ́n fẹ́ kí wọ́n gbo àwọn dáadáa. But that is not the case tonight. Ẹ wo a ti bọ́ sí level a ti bọ́ sí live wípé as in loyalty ò pọ̀ mọ́ nínú ìgbéyàwó. As in obìnrin ò fi bẹ́ẹ̀ ní loyalty mọ́ ọkùnrin ò fi bẹ́ẹ̀ ní loyalty mọ́ nínú marriage. Loyalty yẹn ti ń kọjá ààyè. When there is no loyalty, definitely that marriage will crash. Kò sí nǹkan tẹ fẹ́ sọ fún mi. Because life ta wa, you need to manage each other. So far you can't manage each other. Báwo ni ìbálòpọ̀ ṣe fẹ́ dùn láàrin yín? Báwo lẹ ṣe fẹ́ gbádùn ara yín sexually? Báwo lẹ ṣe fẹ́ gbádùn ara yín faithfully? Báwo lẹ ṣe fẹ́ gbẹ́dùn ara yín spiritually? Because it will come to a state to say pe you won't be able to express yourself as in spiritually to yourself. Ẹ nílé express ara yín síra yín spiritually. In your spiritual realm will be so poor, so down. Because Ọlọ́run máa wò yín báyìí, ó ṣe ti ẹni. Ẹ wá máa gbàdúrà ẹ máa sọ ipá dúrà o. Ẹ máa ta ẹ máa sọ pé kò ta. Ẹ máa kó ẹ máa sọ pé kò kó. Sorry, try one thing today. The moment you keep as in making her happy. Àwọn kan wà tó ṣe pé àwọn obìnrin kan wà tó ṣe pé naturally they don't have sex outside, they don't have any other man outside. But tó bá wà nínú ilé ẹ bó ṣe wà nínú ilé ẹ yẹn, to you will think pé ó ń ṣe òṣìná ń ta, ó ṣe gbádá kan ń ta. Physical look obìnrin yẹn ó máa dàbí pé bóyá pé ó ń ṣe ìṣìná, ó lè lo cream, ó lè wò wípé ó fine kankan. But tó bá tọ́jú ẹ̀ dé level tó wà òkè kó ṣe ìṣìná ń ta, ìwọ nìkan náà ló ń bá a sùn. Tó bá tọ́jú ẹ̀ ìṣẹ̀dá ẹ̀ máa lànà fún ẹ. nature ni. It's not about anything. Nature ni.

0: Hello? Hello? Mama fun wa ni fuje extravaganza yi ni. Hello?
1: Orente o.
0: Baba mi e kale o.
1: Assalamu alaikum.
0: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
1: In fact, ko ye ke yo je silent wo salasin. Oloye ni o. Lati pa pele yo lo.
0: E bi o ti mo pe yin ni.
1: Mo koko kini.
0: E se sa.
1: Gbogba kugba te ba tin la iseda ma gbori ahan yin soro.
0: Ami.
1: Esu ni ya gbo yin lo.
0: Ami.
1: Aso gbo wa so doro, oro doro fun yin.
0: Ami o.
1: Bo ti woda to ko ni dito mo lo.
0: Ami.
1: Ako pa mo odun, odun ayo la se.
0: Ese.
1: Eyin e wo gbo awon eko te mo ko wa. Lo mo kon ti oda le yan lori.
0: Ami.
1: A de la ko le bu ba nbe fun yin. Eni ba ngbo yokin yokin. Olorun o ha danu ni.
0: Ami.
1: Ba ko le bu ba nbe fun yin se, leyan ba ngbe to yi. Iseda o ha danu. Lo ma kon ti oda le lori.
0: Ami na.
1: Akiko kun yo gbo ti e kuro ni o gbo ti e ni in to wa ku gbogbo eja le fi so poro logbon ma jora tawon omugo aya to e won ti gbogbo eyan tin wi ke se ti keyin o gbesin le ri ni tan so
0: wallahi
1: a lot of people won wa religions but not godly teyin abi ni ti gbogbo awon ojogbon tin so lataro ha ani won baba lo si wedding ceremony omo abere lowo oko pe ki lori to fi fe omo abirin kini re se
0: politics to wa lara e o fi fe
1: yo ni fe ni o kan ni fe ife re o
0: into si wa le ju fe lo
1: baba
0: to ye ko mo
1: yawa fear of God is best of wisdom
0: sincerely wallahi talai
1: e ri pe gbugbu awon tin soro oju kan na won te ka si ni
0: wallahi
1: ese ba se po le yin o le se mpo yo so n to gbe le o le ti o ba gbe apartment le bo generator nle owo te oju kana ti kaluku nte si un
0: wallahi
1: o sunmo ko goro wa ninu mewa mesa atabo a ku orire lale because in te yen le fi fe bin to koja beru olohun o si
0: ko si
1: eyin le wa wo eni agbojo okun le ni oje
0: ni wallahi ko je ni agba
1: ni gumete ta tan pe lesin se ri pe ati se te orinte ati se te afi ni o ba ni bebu olo ni kan ni o ni seme ni o ni happy home nti nbe lodo to lu orinte ah olohun ni jo kuro
0: ami
1: tori gbagbo gbogbo eyan won ni gbagbo yo ba ni pe pipo ba ti kage o se yo si keka die ipa wari warun yi kage oko ipa manafiki o ni kan yan ti
0: ami.
1: I believe we gbagbo Yoruba lo je kin lo bi owe o ni pe gbogbo ma ti je celebrity verse ri pe mo ni happy home to lore nte happy home ti yan kale
0: ami o abi o allahumma ami allahumma ami allahumma
1: orin la ba yin dupe la ndun na
0: e
1: kontanti oro boye so ni ko to yo si bi o ba e kale leyin to ba kale tanti tolu yo to wa moju ma se paradise
0: amina ya allah
1: egbole mi polaro ere loju meji le je e jiri laye jiri lorun baraka de salama
0: mi e sigan ni mo dupe o ah e wo adura yin wo mi lara e ma yi lo ah what's it called hello e kale sir daddy yes sir ami sir Allah mami ami Jesus Christ ami Jesus ami Jesus Christ
1: ami Jesus
0: e se ni sa daddy
2: Seri mo koko fe fun ni amọ kan. Iru awọn program yi ko ni ma pe. Biyo bi mama to koko pe la koko won ti pe ju lori oro yen.
0: Mo nkan sa. nkan to ye ki fun won laye ni pe won salaye story kan fun mi to sele fun won tawon eyan tun le keko lara yi
2: e lo ma ki banike ti number yin se pa
0: o ye
2: won ma pe yin leyin so that e ma gbiru awon program yen wa lati ma yes lati
0: be ka mi ma ba mi akoko ma nse be bo awon eyan ma nberu wi pe awon ofe soro si ta won na ni a ma se be e se sa
2: hello hello
0: yes sir
2: seri ni tan pe ni delay people so e pe iteru oluwa
0: oni pile se ogbon
2: gbogbo idile ka ti gbe furi iteru olohun wa line idile e ma duro sugbon idile to ba se pe ikela ba fi dami obere awon agbalagba so e pe o ma rupa na ni
0: o ti dodo
2: mu rupa na ni tori na seri o peye awon olohun awa iyan la yin pinu wa pada standard olohun yi pada lori rodini standard olohun si duro o so fun mi okunrin o ni ki fẹran iyawo mi o so fun iyawo mi o ni ko tẹ ba fun mi ti iyawo mi ba tẹri ba fun mi ti ba ko ti mi ba fẹran emi ni maa jẹ iya e ti mo ba fẹran iyawo mi ti iyawo mi ba n japa si mi o fẹ ọkọ yoo jẹ iya e ok ete ka lọ bayi baba kan pe ni jẹ ije ẹdogun adijijilelogun ni
0: pe
2: nibi ti ọlọrun ti obinrin ti ṣe aṣiṣe ti ọlọrun ti fi gbe iṣakoso obinrin sọwọ ọkùnrin òun nínú ìwé genesis
0: bẹẹni
2: ti ọlọrun ti sọ pe pe ìwọ ló sì máa kọ ọkùnrin yóò máa jẹ olórí ẹ
0: bẹẹni yóò máa jẹ orí fún ọ
2: ó wà ní o bàbá yẹn wà ní obìnrin tí ègún yẹn sì wà ń lẹ títí ṣùgbọn obìnrin tó lè kọjá lẹ bi tí ó bá ti fún ọkùnrin ó bá fẹ́ràn balẹ̀ tó gbọ́ ti ọkọ ẹ òun ni ó jèrè níbo ni ó sì ti jèrè ó jèrè lára ọmọ lára ọmọ ni ó ti kó àǹfààní ni ó ti kó ìfà àwọn gbogbo tó ṣe kọkọ yẹn ṣẹ́rí màmá kọ́kọ́ kìlá kọ́kọ́ yẹn èyí ò dárọ̀ wọn pé wọn ó dúró lóòótọ́ àwọn àgbàlagbà sọ pé agbẹ́jẹ́ ẹni kẹ̀dá
0: àgbà òṣìkà ni
2: àgbọ̀ bí ẹni bàbá ọ̀tẹ́ ni màmá la gbọ́
0: bọ́
2: níbi táwọn náà bá ti ń ṣe àṣìṣe
0: àwọn náà ó ti tètè mọ̀ wọ́n ti mọ̀
2: hello madam gbogbo ìfẹ́ tí ọkùnrin bá ní ẹyin ìfàyédè òṣùpá nínú orin ẹ̀ ó ní wá gbà kàrà wá gbà dùndú lọmọdé tí ń fẹ́ràn ẹ̀ o.
0: wọ́n fi mojú èèyàn dáadáa.
2: ní sàmì tí wọ́n màmá yẹn sọ pé bóyá oògùn ni kí ni màá jẹ oògùn o sọ ẹ ṣe àwọn kọ́kọ́ ń bẹ tí ó yẹ kí màmá yẹn ṣe tí màmá yẹn ò ṣe.
0: naturally on a soft level tó ṣe wí pé àwọn nǹkan kan very natural thing tó yẹ kán ṣe tí wọn ṣe táwọn tí lady yẹn náà dẹ̀ ń ṣe. Hello sir. Hello. Mo ń gbọ́ yín
2: báyìí. Tó yẹ pé àwọn nǹkan tí bàbá yọ arábìnrin yẹn ń ṣe bàbá yẹn sì ń gbàdùn rẹ̀.
0: Ló
2: fi dàbí pé bóyá ó fẹ́ràn. Tó kí màmá náà ó ṣàṣì.
0: Yọ́n tẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ ara wọn kán yẹra wọn wò dáadáa.
2: Wọ́n yẹra wọn. Ibi táwọn náà bá ti ń ṣàṣe kó ṣàfikún kó pera wọn padà. Èyí tó ń sọ pé ẹ̀yìn àwọn òní ọkùnrin ní òní yẹ̀rẹ̀ fún lè ní pinnu pé ọkùnrin ní òní gorí àwọn. But tí wọ́n bá fi dúró bẹ́ẹ̀ wàhálà ń bẹ lórí ìtàwọn náà láti má sọ pé àwọn òní ní
0: ìbánisọ̀rọ̀ pẹ̀lú. Torí ẹ̀ náà ló jẹ́ kí n ní pé kán fi wọ́n lẹ̀ kán yìn wọ́n nù kán ra ṣàrà máa wò wọ́n ràn kán má jẹ́ kán wà depressed.
2: Èló tó bá ti wá mọ̀ pé àwọn òní gbà ọkùnrin ni ó gorí àwọn ìbákúkú dára kí wọ́n padà sí ọ̀dọ̀ ọkùnrin àárọ̀ yìí kí wọ́n lọ ṣe kó ṣe àtúnṣe kó ṣe fún àǹfààní ta. Dáre Adébáyọ̀ ni láti rí ẹ.
0: Ẹ ṣe dádì, you are being so faithful and so sincere. Thank you so much. Ami, ami, ami, ami. Ẹ ṣe gan ni, God bless you. Ẹ ṣe sir.